0: mo dúpẹ́ lọ́wọ́ Jésù ológun àjọbọ ọba tó ju gbogbo ọba ayé lọ. Mo kìkìkì akìkì tán lòun bí ń ṣe mọ kì títí ọjọ́ ayé mi. Ẹ̀kan ìlàrí la mọ́ ní àǹfààní láti kí àwọn ènìyàn bí èèyàn, àwọn ẹni bí ẹni, àwọn èèyàn pàtàkì, àwọn èèyàn pàtàkì. Gbogbo ẹ̀yin o bàbá bàbá mo kí yín o, ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn bàbá bàbá, látọ̀dọ̀ bàbá wa, bàbá mi, bàbá rẹ, Fẹ́mi Emmanuel, the presiding pastor of Living Spring Chapel International. Gbogbo àwọn bàbá yìí ló dìde wá sínú ìpàdé yìí tí wọ́n ń bá wa yọ̀ fún 7-7 special, tí wọ́n sì ń bá Wòlíì Ọdẹ́kúnlé Epafra yọ̀, tí wọ́n sì ń sọ tẹ́lẹ̀ sí ayé wọn. So mi ò ní ṣaláì dúpẹ́ lọ́wọ́ yín sà, bàbá Fẹ́mi Emmanuel, aláṣẹ àgbà jùlọ fún gbogbo ìjọ Living Spring Chapel International. Kíkì mi ò tún dọ́dọ̀ Wòlíì Ọlọ́run Alàyè Wòlíì Àgbáyé ni Pastor Taiwo Abel Ojo ní Mercy Camp. Mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ kú ìdìde, ẹ kú ìnáwó, ẹ kú ìnára. Ọ̀dà ìtọ́kì dá wọn, ọ̀dà owó kò ní dá yín láéláé. Bí n bá kí tí n bá kí Wòlíì Ọlọ́run Alàyè Apostle Dr. SMO Mustafa Solomon bàbá ṣe bí ọba láti ìjọ Seed of Christ Golden Church. Bàbá ṣe bí ọba, mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ kú ìnáwó, ẹ kú ìnára. Lágbára Ọlọ́run ire lámọ̀ bára wa ṣe. Bí n bá kí tí n bá kí Wòlíì Ajíbádé Prophet Ajíbádé bàbá ríru omi láti Lagos State, kò ní tẹ̀mí lọ́rùn. May God bless you sir, ẹ kú ìdìde. Bí n bá kí mi ò ní sá láìmọ́ kí Pastor Oko láti Lagos State, mo gbé Ọlọ́run ga fún ayé yín. Ẹ ṣe gan o, ẹ kú ìtọ́jú mi, ẹ kú ìtọ́jú, ẹ kú ìfẹ́.
1: Ẹ ṣe gan ni,
0: ẹyin ọmọ Ọlọ́run bí n bá kí kò sí bí n ṣe ní yàdù àwọn èèyàn bí ẹni, àwọn ẹni bí ẹni, àwọn èèyàn bí èèyàn, àwọn èèyàn pàtàkì pàtàkì. Gbogbo bí wọ́n ṣe ránṣẹ́ wá, gbogbo ẹ̀ ni mo rí láti ọ̀dọ̀ gómìnà wa ní Ọ̀sun, àwọn ni host. Àwọn náà ránṣẹ́ o, wọ́n sì wá. Gọ́vnọ̀ Adeleke àti Mọ̀mọ́ Yèyé, mo dúpẹ́. Ó ẹ bá ń tún kí wọn pé wọ́n ṣe o, wọ́n kú ìdìde. Gbogbo ohun tí wọ́n fi ránṣẹ́ mo rí. Bí n bá kí tí n bá tún kí Dr. Bimbo Adekanbi APM Governorship Aspirants Dr. Bimbo Adekanbi àti gbogbo àwọn entourage wọn àti gbogbo àwọn official candidate wọn. Ẹ ṣe gan o, ẹ kú ìdìde, mo dúpẹ́ lọ́wọ́ yín. Bí n bá kí tí n bá kí gbogbo àwọn ọba alayé mi ti ẹ̀ lè dàpọ̀ wọn tán lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ kú ìnáwó, àwọn ọba ṣe bẹ́ẹ̀ o, àti gbogbo àwọn ìjòyè. I celebrate the kings, àwọn ọba, his royal highnesses, pẹ̀lú gbogbo àwọn ìjòyè. Lọ́tọ̀ lọ́tọ̀ ló ń kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ lọ́tọ̀. Ẹ jẹ́ ń kí yín bẹ́ẹ̀, ẹ ṣe gan, ẹ kú ìtọ́jú mi, mo dúpẹ́ o.
1: Ẹ ṣe gan ni,
0: kí tí n bá kí dọ́dọ̀ gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run ní Comfort Life àti níta Comfort Life àti gbogbo àwọn pastor àti àwọn ọmọ ẹ̀mí náà, mo kí gbogbo yín mi lè dàpọ̀ yín tán lẹ́yọ kọ̀ọ̀kan. All our sonar pastors and evangelists, you are the best. Ẹ̀yin gangan lẹ́yìn, ẹ̀yin náà ni màá sì mọ bá látòrí senior pastor wa títí dé gbogbo àwọn pastor wa àti tó tóbi jù látẹ̀yìn. Ẹ ṣe gan, mo dúpẹ́ o, pẹ̀lú gbogbo àwọn evangelist àti gbogbo my spiritual son and daughter. I celebrate you, ire màmá báyìí ṣe. Ẹ ṣe gan, ẹ kú ìtọ́jú mi. The Lord will bless you in the mighty name of Jesus Christ. Kí mi ò lè kí tán, bí n bá ní mọ dákọ lẹ́yọ kọ̀ọ̀kan gbogbo radio station àtẹ̀bóyín àti gbogbo àwọn radio station tí wọ́n kí mi àtàwọn tó gbé bí jíngù. Ẹ̀sìn lè kí yín tán. Thank you very very much, mo dúpẹ́ lọ́wọ́ yín. Kò sí bí n ṣe ní kí látòrí DPO Ìkòyí, àwọn ọlọ́pàá pẹ̀lú gbogbo àwọn àmọ̀tẹ́kùn àti gbogbo àwọn fijilantẹ́ àti gbogbo àwọn tí wọ́n jẹ́ kí ìpàdé yẹn lọ àti gbogbo àwọn ecclesia army ati gbogbo awon soja wa. I celebrate you. May the good Lord bless you. Ire la mo bara wa se. E ku itoju o. Oh, titi odun tin bo. A tun mo yo ni. Se kiki ti ma gbagbe gbogbo eyin o sha comfort life gbogbo eyin choir dynamic choir awon eyan bi eyan niye awon sanctuary awon eni bi eni ati gbogbo awon ti won je olopa ijo patapata mi le fi yin sere eyin boys olohun titi line ni mama wa grateful si thank god for your life eku inawo eku inara gbogbo n te se

0: bá ń pè.
1: Mọ́mí Latifat.
0: Mọ́mí Latifat, ẹ ṣe oríire. Bẹ́ ẹ ṣe ń bọ̀ yẹn, ìdùnnú ṣubúlù ayọ̀ kan yìí. Ẹ máa mú yàn wá chọ́ọ̀chì o, ọmọjọ́ tí àṣẹ wà lẹ́nu mi o, bí irú òní báyìí àṣẹ ń bẹ lẹ́nu mi. Mọ̀mọ́ yìí ẹ tún ráhùn mọ́ láyé. Mo ti ń wò wọ́n, mo ń gbọ́ yín.
1: So wọn ìgbà tí wọn sọ fún mi pé kí n máa wá sí ọlọ́run òjijì tí wọn ní pé tí máa ti débì wípé oṣù ọ̀fà wọn máa ń fún mi ní ga òróró omi sẹ́hún sẹ́hún ni wọn máa ń sọ bẹ́ẹ̀ náà ni bọ̀ ẹ jẹ́ kí n dọ́gbọ̀n èmi gangan máa pray tó bá ṣe wípé ọ̀nà ni ìjọ yẹn fún mi ó ti wọn sọ ojú aláyẹn gangan ni mo ti rí bàbá mi pé ọ̀nà ni máa bọ kò sí ìyè rẹ ní fún ẹ ọjọ́ náà ọjọ́ yẹn wá gbọ́ síjọ Wednesday program ọjọ́ yẹn ni mo tẹ̀bi báyìí. So mo wá rí.
0: Ẹni ṣùgbọ́n ẹ̀rí mi lójú àlá.
1: Bẹ́ẹ̀ni sà.
0: O ṣí ẹ̀mí mi mọ́.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Lẹ́yìn bá pọ̀ tẹ́ bàbá ń lọ evangelism ṣe bẹ́ẹ̀mí mímọ́ mọ́ polówó mi. Ẹ mọ̀ ń gbọ́ yín jàre.
1: So ìgbà tí mo wá débí mo wá bẹ̀rẹ̀ lọ́wọ́ ọlọ́run pé ìjọ tí mo wà mo ti fẹ́ ṣe baptism tipẹ́tipẹ́ bí ká ṣe lónìí wọ́n ní ààrẹ kò sáyè ẹjọ́ tó bá fẹ́ lọ sódò asanwó everything kò yọ ọmọ ọlọ́run mo fẹ́ nǹkan báyìí ìrìbọn mi mo fẹ́ ṣe ó jẹ́ the following weekend ẹlẹ́wà ṣe lẹ́wà kìíní ní church pé àwọn tó bá fẹ́ gba jésù tó fẹ́ ṣe ìrìbọn mi ọjọ́ yẹn gangan mo ṣe jáde mo ní thank you jesus pé mi ò sì mọ̀ wá mo ti rí so ọjọ́ yẹn mo ní eléyìí o máa jáde fún ìrìbọn mi so ọjọ́ the following four weeks la lọ sí odò ẹlẹ́yẹ lè ta ṣe ìrìbọn mi.
0: Four weeks lẹ́yìn ìgbà yẹn.
1: Yes.
0: Ẹ wá gba lẹ́jọ́ ń bẹ̀ yẹn.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni sà. So ìgbà tí mo wá ṣe kò wá sí pẹ́sìgbà náà ni wá ṣe men confession. Ṣé wá ni pé àwọn òun ló máa join men ọ̀ṣà. Ọ̀ṣà náà mo dẹ̀ ń ṣe ní church tí mo ti wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo nà. Kí ló ṣẹlẹ̀ kò sí nǹkan tó fẹ́ ṣe ọ̀gá mi kan tẹ̀lé wípé kwaya ni ẹjọ́ kwaya gan pé kwaya lọ ẹjọ́ mo kàn sáré padà ní ọjọ́ tí ẹ pè wá wá sí ibi báyìí pé ta ni ó ṣe kwaya bí ọ̀ṣà ọ̀ní ọ̀ṣà ni ẹ̀mí mi mú tí mo ṣá padà síbi ọ̀ṣà wọn á ṣe fẹ́ mẹ́nu ṣàlẹ́ ìgbà yẹn bá a ṣe wá parí èmi wá ni pé o ti rí opportunity náà nìyẹn ó ń ṣiṣẹ́ fún mo ṣe lọ bá ọ̀gá nìyẹn pé mo fẹ́ join ọ̀ṣà ìjọ ìgangan so àtìgbà yẹn ni mo ti wá ń ṣe ọ̀ṣà ìjọ yìí.
0: Sọ́kàn yín wá balẹ̀ ni.
1: Dádì ọkàn mi balẹ̀.
0: Nínú sísìn ọlọ́run.
1: In fact ọkàn mi balẹ̀. So ẹ̀rí mẹ́lẹ̀ kejì dádì.
0: Mo ń gbọ́ number two yìí.
1: Number two sir. So ìjọ sílò yẹn gangan ni mo wá béèrè fún nǹkan tí mo fi gangan pé ọlọ́run nínú ìjọ tí mo lọ àwọn ọmọ ìjọ yẹn ti ń yọ̀ mí pé ìjìyàn náà ṣé ṣé ẹ ló ṣe ni àbí kí ló dé dé àríyáwó láti jẹ ẹ máa rí ẹ ṣe pé so mo wá ní ọlọ́run ẹ̀gàn ilé ìgbéyàwó fún mi because kò sí mo máa àmúbọ̀ obìnrin ó dá àti àṣedànù ó wà nínú ayé mi because mo sọ mo ti
0: ní àwọn ọpin náà mo máa mú bọ́
1: break of relationship ó pọ̀ fún mi.
0: Ṣé ẹ ti rí bẹ́yìn nìkan kọ́ lẹ máa ń sunkún nísìnyí tóbi bá ń sunkún wọ́n máa ń sunkún.

0: ìgbéyàwó ìrọ́kọ̀ mo mú bọ́ ni ọkùnrin náà ni o.
1: So mo wá ní pé lágbára ọlọ́run tó má lè ṣe wedding nínú ìjọ inú mi á dùn. Kò pẹ́ sígbà náà lẹ́wà ń sọ pé lẹ́wà ń gbàdúrà yẹn lemọ́lemọ́ pé gba ọkọ rẹ gba aya rẹ gba ọkọ rẹ gba aya rẹ múra olúwo mo ń kí sí inú kí ni ẹ pé wàá sọ.
0: Ẹ sọ pé kàkà ń kàkà. Mo ń gbọ́ yín.
1: So mo ṣàǹkí sínú prayer yẹn pé à lónìí nínú ìjọ àmì àrítèmi ṣe. Kò pẹ́ sínú ìgbà yẹn wá sọ pé a ṣèpàdé máa ya
0: ọmọ. Ẹjẹ̀ mọ́ ọ
1: mo ní bífọ́ dẹ̀gọ́ ọlọ́run ti wá
0: ṣe fún mi.
1: Ọlọ́run ti wá ṣe fún mi níta nínú pé mo ti kiss ní ipa. Mo ṣe òkú wá sí problem wá tí wá jọ ń pèrè sọ ìgbèdè. So mo ṣá to cut the story short.
0: Ẹ̀rọ̀bẹ̀.
1: Bẹ́ẹ̀ni kò ṣe bí báyìí o ìta ni o.
0: Ẹ̀rí kan mú ta.
1: Bẹ́ẹ̀ni sà. Bẹ́ẹ̀ni sà. Yẹ́n a ti ṣe wedding ó wà bí báyìí. Ó náà wá. Ó náà wá. Angel.
0: Abigbataisi. Ọgbà ojú rere lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ló fún wọn ní sísítà yìí. Ọlọ́run lọ́ba yín wá angel. Bá ń gbéṣẹ́ lẹ́nu ẹdúró tọkọ yín. Àwọn ni exhibit number 3. Ẹ wá bá ń gbéṣẹ́ wọn lẹ́nu. Nígbà tẹ wá ṣe bóun nínú yín ṣe rí lọ́jọ́.
1: Dádì mo jọ ọ̀rẹ́ pé ó rìn pé wọ́n gba fídíò yẹn. Mo jó lọ́jọ́ yẹn lọ́jọ́ wẹ́dì yẹn ní
0: ọ̀dùn lọ́dọ̀
1: ìlú ni mo ṣe ready. So kò wá sí
0: ààyè. Bọ̀dá yọ padà ní owó.
2: Nice. Gbogbo ẹni tí ń láǹfààní àti gbọ́ mi. Mi mọ tó ń tọrọ gbé iyọ̀ yẹn dání. Ẹ mú anointing yín lọ́wọ́. Ẹ gbé omi yẹn wá pe orúkọ Jésù lẹ́ẹ̀kan. Ọlọ́run jọ̀ọ́ tí ń bá lo anointing yìí, tí ń bá lo iyọ̀ yìí, tí ń bá lo omi tí ń bẹ lọ́wọ́ mi. Jẹ́ kí ìtàn mi ó change. I want a new form, a new life. A new order. Mo fẹ́ nǹkan titun nínú ìpín ìràwọ̀ mi. Mo fẹ́ nǹkan titun nínú ayé mi. Mo fẹ́ nǹkan titun níbi iṣẹ́ mi. Wá fi kún bí n bá jáde láàárọ̀ yìí. Jẹ́ ń bóde pàdé. Jẹ́ ń bá àánú pàdé. Lórúkọ bàbá tó máa ti tẹ̀mí mímọ́. Gbogbo ohun tó rí ṣe láti ejọ́ yìí. Agbára láti rí ṣe. Àṣẹ láti rí ṣe. Májẹ̀mú láti rí ṣe. Ọjà bọ́ sínú ayé rẹ̀. In the name of Jesus Christ. And gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ ní àǹfààní àti gbọ́ mi kí n tó máa lọ. Ọlá lẹ ń gbé iyọ̀ yín nìkan bọ̀. Anointing ọ̀rẹ́ anoint ara bó ṣe fẹ́. Anoint mu nínú omi. Kò sí tó lè fi dánwò. Sọ tẹ́lẹ̀ sí kò tó lò. Kọ̀ wá wò bí nǹkan ó ṣe rọ̀ lọ́rùn. Ẹ jẹ́ máa lọ. Ọrẹ tí gbogbo ẹ̀yin ó filẹ̀ láàárọ̀ yìí, Olúwa, sọ nǹkan dìrọ̀rùn mọ́ mi lọ́wọ́. Má jẹ́ fagídí sayé mọ́. Èyí tẹ bá ní ìdá mẹ́wàá ẹ mú jáde. Account number church rẹ o 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde. Bí ìyẹn ọba wọlé ẹ lo eléyìí mà 2017 42 90 47 2017 42 90 47 First Bank niyan Comfort Life Mission International niyan no gbe jade account number church ni.
0: Gbogbo eyin ten travel pelu wa lo si Israel and Jordan. E n bo ni Wema. Ago mejo la si de laaro yi.
2: Oh, inu mi si n dadun. Eyin omo Olorun ti won bi loni de kunle edo bale. Eyin ten mo gba Olorun gbo pe igba ti o ba fi diwoye amodun in to ri se njo ni. O ri se ko to dodun tin bo. Ko to to mark birthday re. Wà á ti rí ṣe ẹ̀mí ṣíṣe ṣe ń bà lé ọ in Jesus name. Ẹ̀yin àyànfẹ́ please ẹ̀rú bọ̀ tí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe birthday tẹ́ ń ṣe wedding anniversary yín happy birthday long life and prosperity. Ìdílé yẹn kò di ìdílé aláyọ̀ títí dalẹ̀. Happy wedding anniversary. The Lord will bless you. And ẹ jẹ́ ń fẹ́ léyìí kún sa ẹ jẹ́ ń fẹ́ léyìí kún máa ní ọ̀la ní Wema ibẹ̀ láti lo iyọ̀ á gbé iyọ̀ dání. Àlàáfíà ni fún ọmọdé àti àgbà. Mo gbàdúrà fún president àti governor wa pé ní àsìkò yín bó ṣe ń lọ yìí ìyípadà ńlá yóò dé sí Nàìjíríà. In Jesus name, you are blessed. Number tẹ́ ṣe a testimony yín sí rè 08 0 88 71 65 66 080 88 71 65 66 send the message ire atanu ko bayin. God bless you.

0: mo sọ tẹlẹ ni orúkọ Olúwa ìgbé rẹ tò ní lọ lásán ọrọ rẹ léwájú Olúwa lórúkọ Jésù Olúwa o máa mú ẹ̀rí wá ọrọ rẹ ti dayọ ọlọ́run ṣe ẹgbà ọpẹ ogo ní forúkọ mi mi ò tí yí ọrọ mi
1: padà
0: mo ń sọrọ nípa òkè
1: òkè
0: ní agbára.

0: ọdún sọ́rùn lórí
1: orí
0: yá.
2: Orúkọ mi ni Funmilayo, mo wá láti Èkìtì. Ọlọ́run ó ṣe ohun ìjánu nínú ayé mi. Nígbà tí mo wá síbí yìí, èmi pẹ̀lú ọmọ mi ọkùnrin ọmọ 34 years, mo fún lóúnjẹ lójú oorun, mo ti gbé ká, mo ti náwó, mo ti nára. À ń gbọ́ prógráàmù Ọlọ́run Ọládélé lórí rédíò, mò ń gbọ́. Ó ní mámì mi, ó ní kí n mú lọ sí ìlú Àdó. Ó lọ́kàn ń rọ̀ mọ́. Mo ní kò sówó lọ́wọ́ mi. Ọlọ́run á ṣèyanu, Ọlọ́run dè ṣèyanu, Ọlọ́run pèsè fún mi. Mo mú wá lọ́jọ́ yẹn. Mo ti kọ́kọ́ wá lọ́jọ́ Sunday. Ànọ́ntì lọ fún wa lọ́jọ́ yẹn. Bó ṣe fún ọmọ mi yẹn, ó wárìrì. Èmi kan wárìrì. Ó ní mọ́mì mi ológun ayé òun ti ṣẹ́. Ó ní ṣùgbọ́n ó ní tó bá ọjọ́ tóze yẹn, ó ní màá wá àtòun àwá. Ó tètè dé gan, ó jòkó síbi ó ṣà ń wúkọ́ yẹn. Mo gbàdúrà, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé. Òróró tí mo rà, omi tí mo rà, ọṣẹ tí mo rà, òun náà ni mo lò fún. Káàdì ní kó gbàwẹ̀ ọjọ́ méje, ó gbàwẹ̀ yẹn. Ọlọ́run bá mi ṣiṣẹ́ gbogbo ogun yẹn. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.

0: 070-6717-0079 gbọ́lẹ̀ kan sí 070-6717-0079 ẹnìkan gbọ́ mo fẹ́ kó fi owó ẹ̀ràn ìpàdé yìí lọ́wọ́ ó sì rí ìrànlọ́wọ́ account number yẹn lélẹ́yìí 060-699-36107 gbọ́lẹ̀ kan sí 060-699-36107 Access Bank orúkọ tó wà ń bẹ̀ Light of the Living Church orúkọ mi ni wòlíì ló ti mi lè sọ mi lọ follow mi lórí TikTok prophet
1: iléeṣẹ́ glow 99.1 FM lẹ́ ń gbọ́ yẹn àtòrí tó sẹ́tò kí dómúdómú tó rinlẹ̀ dòdòdò pẹ̀lú àwọn ojúlówó ètò àti ìròyìn tí wọ́n manipulate pẹ̀lú àwọn àsọbú àsọrédé àsọṣègbè gbogbo báwọn current affairs bá ṣe rí gangan gẹlẹ́ ṣe máa gbọ́ láìsálẹ̀ mọ́ àfàmọ́ àbùmọ́ àti àyọkúrò glow FM yìí máa gbá yìí o ẹ wò ó rédíò amìlótìtì tó kárí ayé lélẹ́yìí sà ó yá máa tẹ̀síwájú kí dèdè ó máa glow

Iléeṣẹ́ Glo 99.1 FM lẹ́ ń gbọ́ yẹn. Àtòrí tó sẹ́tò kí dómúdómú tó rinlẹ̀ dòdòdò. Pẹ̀lú àwọn ojúlówó ètò àti ìròyìn tí wọ́n ò manipulate pẹ̀lú àwọn àsọbú àsọrégbé àsọṣègbè. Gbogbo báwọn kọ́rẹ́ǹtà fi ẹ̀sìn bá ṣe rí gangan gẹlẹ́ ṣe máa gbọ́ láìsálẹ̀ mọ́ àfàmọ́ àbùmọ́ àti àyọkúrò. Glo FM yìí máa gbá yìí o. Ẹ wò ó. Rédíò amìlótìtì tó kárí ayé lélẹ́yìí sá. Ó yá máa tẹ̀síwájú kí dédé ó máa glo papọ̀.

0: òun ni alágbára.
1: Èyí ni ìjọ Christ Apostolic Church ilé àṣeyọrí. Fi ń pe gbogbo ènìyàn láti darapọ̀ mọ́ Ọlọ́run ní ìkànnì Grow 99.1 FM ìjápọ̀ nílùú Àkúrẹ́ ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday láago mẹ́ta àbọ̀ títí di aago mẹ́rin ọ̀sán lórí ètò àṣeyọrí ni tèmi pẹ̀lú wòlíì J. A. Falaye bàbá àṣeyọrí. Ẹ darapọ̀ mọ́ wa lórí ìsìn ọ̀sẹ̀ṣẹ̀ wa ẹ̀kọ́ bíbélì ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday láti aago márùn-ún ìrọ̀lẹ́ títí di aago méje alẹ́. Ìpàdé pọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ ní ọjọ́ Àlàmísì Thursday láago márùn-ún ìrọ̀lẹ́ títí di aago méje alẹ́ ní Second Gate ìjọ mímọ́ CAC ilé àṣeyọrí. Ẹ tún lè darapọ̀ mọ́ wa ní ọjọ́ rú Wednesday láago mẹ́sàn òwúrọ̀ títí di aago méjìlá ní orí òkè àṣeyọrí èyí tó kalẹ̀ sí Edu Village Quarry Stonework ní òpópónà Ṣàṣà. Jésù ni Olúwa.

0: wọlé school yóò wọ school yẹn ọlọ́run máa bá yín san o. Àṣírí dẹ̀ máa bọ̀ àṣírí òní tú o. Ọmọ ará òní jòkó sílẹ̀ torí ọwọ́ ilé ìwé o. Jásù olúwa. Náà ẹ jẹ́ ká wọ ẹ̀rí ìyá yìí.
1: Torí látọdún tí mo ti bí àwọn ọmọ mi, mi ò lọ́jà ayẹyẹ lórí wọn rí. Ṣùgbọ́n mo wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run látìgbà tí mo ti darapọ̀ mọ́ ìpè yìí pé mo ṣe ìyàwó fọ́mọ. Mo rí ìgbéyàwó yẹn ṣe ní ọ̀ndì 5.
2: ọ̀ndì 5.
1: Nínú oṣù tá a wà ó dìjẹ́ sàn lẹ́nì. Ìgbéyàwó alárinrin ni. Tó yẹ pé AMG Hotel ẹgbẹ́ títì yẹn láti ṣe ìgbéyàwó. Ọlọ́run bàbá alábí ọmọ mo dúpẹ́ o.
3: Màmá ẹ dìde ẹ má yíra ẹ má yíra ẹ wọ bàtà tó ń ṣàyẹn ẹ wọ. Ṣé àwọn èèyàn ṣé wọ́n jẹun?
1: Wọ́n jẹun tó ń jẹ ṣẹ́kù. Ó tún di ijọ́ kejì ijọ́ Sunday pé wọ́n tún wá jẹun lọ́dọ̀ mi.
3: Ó jẹun.
1: Ọmọ mi àkọ́bí mi ló ra màálù 1,000,000 naira fún mi. Torí bàbá wọn ti kú láti 17 years.
3: Irú oúnjẹ wo lẹ̀sìn?
1: Gbogbo oríṣiríṣi oúnjẹ mo ṣe o. Mo ṣe jollof rice, mo ṣe fried rice, mo ṣe ofada, mo ṣe porridge, mo ṣe salad. Kò kódà kò sí ohun tí mi ò ṣe tán.
3: Ìgbà tẹ́ ẹ ti wọlé tí mo rí bàtà àti
2: báàgì
3: tó ṣáná. Mo ní ẹni ìlágbára. Ẹnìkan gbọ́ mi nínú yàrá rẹ̀. Ọlọ́run gbọ́ ìgbéyàwó ọmọ wa ní iṣẹ́ lẹ́yìn rẹ̀.
0: Abiyamọ tòótọ́ yìí máa wojú rẹ̀ láàárọ̀ yìí a máa lọ kọ́lá. Àti ẹni láti máa bá gbáradì fún ìsọjí ọ̀la. In fact, èròjà iná àdúrà ní láti máa kojọ. Nítorí ìsọjí tó fẹ́ bẹ̀rẹ̀ ní agége lọ́la yẹn á le jù. Gbogbo àwọn abiyamọ tó ti dẹ́sẹ̀ kọ́ gbogbo wa la máa pàdé ní kọ́lá láàárọ̀ iná. Àwọn ọmọ tó ṣẹ̀ṣẹ̀ wọlé skul yẹn bá mú fọ́tò wọn dání. Bọ́lẹ̀ ní kọ́lá àgbàdo ẹja yìí lẹ́kọ̀ọ́ lọ́nà AIT yẹn. Sọ fún ọlọ́kadà kan gbé lọ sí Classic Arena Hall. Aago mẹ́sàn-án ni òwò àríre gbà. Gbogbo ènìyàn pátá ní ọrẹ títì níyì kan. A pè é ní ọrẹ abiyamọ. Wàá dìdí dá lórí ọmọ.

Glow 99.1 FM. Ìjà ìkànnì Glow FM. Àkúrẹ́ oríṣiríṣi inú ẹyọ kan tó tún ta wọ́n yọ. Rédíò àwa ara wa.

0: ọ̀rọ̀ pọ̀.
1: Nínú àwọn òwe ìròyìn olójoojúmọ́ tòní.
0: ọ̀rọ̀ mà pọ̀ gidi gan ni.
1: Nínú gbogbo àwọn òwe ìròyìn tí ń jáde ní gbogbo ọjọ́ ní gbogbo ìgbà ní gbogbo wákàtí àti ìṣẹ́jú lójoojúmọ́.
0: Ó pọ̀
1: dáadáa. Nínú gbogbo àwọn òwe ìròyìn èyí tó jẹ́ pé tí ó tún fi ojúlédè lónìí.
0: Nínú ìwé ìròyìn Punch.
1: ọ̀rọ̀ pọ̀ mbẹ́.
0: Ìwé ìròyìn The Hope.
1: Ó pọ̀ gan.
0: Ìwé ìròyìn This Day.
1: Ó ti pọ̀ lápọ̀jù.
0: Ìwé ìròyìn Tribune.
1: Ó ya ń pẹ́.
0: Ìwé ìròyìn Daily Post.
1: Ó pọ̀ pọ̀ pọ̀.
0: Ìwé ìròyìn Daily Trust.
1: Ó ti pọ̀ pọ̀.
0: Ìwé ìròyìn PM News.
1: Ó pọ̀ yẹ́yẹ́.
0: Ìwé ìròyìn The Nation.
1: Ó mọ̀ ti pọ̀ lápọ̀jù.
0: Ìwé ìròyìn The Guardian.
1: Ó pọ̀ gan.
0: Ìwé ìròyìn Vanguard.
1: Ó mọ̀ pọ̀ mbẹ́.
0: The Sun náà kọ́.
1: Ìbẹ́ẹ̀mbẹ́.
0: Leadership.
1: Ìbẹ́ẹ̀mbẹ́.
0: Ó dàbò ti bẹ́ẹ̀mbẹ́. Tó pọ̀ pọ̀ pọ̀ tó pọ̀ dáadáa. Ká máa mú àwọn kókó léyìí tí ń bẹ nínú ìròyìn wa báyìí kó tó di pé a ó máa wọnú rẹ̀ lọ lónìsánsán lápá ọ̀dọ̀ tèmi bí látinú ìwé ìròyìn Daily Post níbẹ̀ gangan ni mo ti máa bẹ̀rẹ̀ lójúmọ́ tòní níbi tí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà iná ni wọ́n ti jódi mọ̀ báyìí fún àwọn olùgbé ilẹ̀ Nàìjíríà wọ́n ni ẹ wò ó wọ́n ní gbogbo ibi tẹ́ ẹ bá wà báyìí ẹ rí i pé ẹ ṣàṣọra ṣe akọ̀ní ká máa ta yín lólobó ni wípé àwọn agbésùmọ̀mí wọ́n tún ti ń gbé ìgbésẹ̀ láti fẹ́ máa ṣe àkọlù sí àwọn ibi ìjọsìn iléèwé tó fi mọ́ ibi àwọn àjọ agùnbánirọ̀.
1: Bákan bákan bákan náà ni ìròyìn kan mọ̀ jẹyọ sí iwájú mi báyìí láti ìpínlẹ̀ Ondo. Wọ́n ní ayédè àtiwá tí ń ṣe gómìnà wa nípínlẹ̀ Ondo. Ó mọ̀ ti yan àwọn amúgbálẹ́gbẹ́ kan tó jẹ́ pé tí wọ́n lọ síbi márùndínlógójì lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta o. Ni ọba sọ wípé ṣe rí ìrọ́jú tẹ́ ń wò yìí gangan gan. Ó ní mo yàn láàyò gẹ́gẹ́ bíi bọ́ba jíròrò mi lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ilé aṣòfin.
0: Òdà látinú ìwé ìròyìn The Hope ìpínlẹ̀ Ondo náà ni mo tẹ̀lé lọ báyìí níbi tí gómìnà Lucky Ayédàtiwá náà ni ó ti jódi mọ̀ báyìí fún àwọn òṣìṣẹ́ olùléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ondo léyìí tí ń bẹ ní alágbàkà wípé kí wọ́n lọ fi ọkàn wọn balẹ̀ nítorí pé àtúnṣe yóò dé bá àwọn bíríkì léyìí tí wọ́n ti ń ṣiṣẹ́.
1: Ọ̀rọ̀ mà ń bọ̀rọ̀ ọbọ̀ eégún alárémọ̀ lọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí láàrin Atiku àti Tinubu o lórí ọ̀rọ̀ wọn gbogbo epo pẹtiróòlù tó kàn dédé fò fẹ̀rẹ̀ tó tún gbé sókè lẹ́ẹ̀kan pì. Atiku mà ti sọ ògúlù tú ọ̀rọ̀ ṣọwọ́ sí Tinubu ni kí ló dé gan-an.
0: Ó dá ọgbà bẹ́ẹ̀ náà ni Peter Obi náà tún ti ń sọ̀rọ̀ báyìí sì ṣèjọba ààrẹ Bọ́lá Tinubu. Ó ní ẹ wò ó ẹgẹ́ ń sọ fún yín kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ kọ́ orílẹ̀-èdè Nàìjíríà láì jẹ́ wípé ẹ mójútó àwọn iléeṣẹ́ elétò ìlera tó ń bẹ jákèjádò káàkiri ilẹ̀ yìí.
1: Bákan bákan bákan náà lẹ́nìkan náà mà ti sọ̀rọ̀ sí gbòòrò ayé nítorí wípé ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ìlú gángan mà ní ibi bó ti kọjú sẹ́nìkan ẹ̀yìn náà ń lọ kọ sẹ́lòmíì. Ibẹ̀ lẹ́nìkan mà ti ń sọ̀rọ̀ o. Ó ní ẹ wò ó wọ́n ti àlàyé kan fún yín ìdí tí Tinubu yóò fi jáwé olúborí lọ́dún 2027. Kí nìdí ọ̀hún gan ta lẹni tó fẹ́ ṣe àlàyé ọ̀hún ń bọ̀ lọ́nà ìròyìn ni.
0: Ó dá mo gbéra báyìí odi ìpínlẹ̀ Plateau níbi tí ìròyìn ti ń fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn Fúlàní darandaran iná ni wọ́n ṣe àkọlù sí ọkọ̀ akérò kan yun ní àná lójú pópó.
1: Ṣé ẹ fẹ́ gbọ́?
0: Kí nìkan òun?
1: Ẹ tẹ̀ sí fẹ́ mọ̀.
0: Fẹ́ mọ̀.
1: Ṣé rí àwọn ètò bá ń tán ṣẹ́kan léyìí tó jẹ́ pé ti ìjọba àpapọ̀ ilẹ̀ yìí tó gùn lé. Ó mọ̀ ti sún kẹrẹkẹrẹ ó ti sún ọkọ̀ rẹ̀ ó dé ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Enugu àti ìpínlẹ̀ Kebbi.
0: Látinú ìwé ìròyìn The Hope bákan náà ni mo wà báyìí níbi tí àwọn awakọ̀ nílùú Èkó iná ló jẹ́ pé lánàá gangan òun ni wọ́n daṣẹ́ sílẹ̀ lórí kíní gan ẹ̀dúró de ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún.
1: Ìròyìn kan náà màlélẹ́yìn láti ojú ewé kan náà nù ìwé ìròyìn The Hope o ní àti ìpínlẹ̀ Ọ̀ṣun mà ní àjọ ẹ̀ṣọ́ ààbò ara ẹni làbò ìlú tí a mọ̀ sí Civil Defence Corps ni a mọ̀ ti fi kélé òfin gbé bàbá àti ọmọ rẹ̀ àti àwọn kan o lórí ẹ̀sùn pé wọ́n lọ jí wáyà èyí ń kébù wọ́n lọ jí ká lórí òpó.
0: Òdà látinú ìwé ìròyìn Vanguard Ọ̀yọ́ gangan ni mo wà báyìí níbi tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ń fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti fi ọwọ́ ṣìkú òfin mú àwọn afurasí agbésùmọ̀mí márùn-ún lẹ́yìn tí wọ́n lọ ṣe àkọlù sí agbègbè Ìgbẹ́tì.
1: Bákan bákan bákan náà ni ìròyìn kan mọ̀ tí ń jẹ́ kó di mímọ̀ níwájú mi lórí àwọn nǹkan kan tó jẹ́ pé ti ń ṣẹlẹ̀ ní King's College ìjọba àpapọ̀ ti ń gbé ìgbésẹ̀ láti rí wípé gbogbo àwọn gbùngbùngbùn àti àwọn wàhálà súlàsúgbà yìí ó di àfihẹ́yìn tí egun fi ṣọ lọ́wọ́ fi dá gbogbo àwọn tí wọ́n ń bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ òṣìṣẹ́ onílójú ó ní ẹ̀ṣẹ́ ẹlò ní sùúrù èmi ò ní fọwọ́ júwe ilé fẹnikẹ́ni nínú yín wà láì.
0: Ó dá gbogbo àwọn kókó lè tí a fi léde fún yín àti èyí tí a ò tiẹ̀ tí fi léde fún yín náà ni ẹ ó ní àǹfààní àti máa gbọ́ nígbà tá a bá wọnú ìròyìn ọ̀rọ̀ pọ̀ tán lónírà bájígan akiyin akiyin o káàkiri àgbáláyé ní tìbútòrò ìpínlẹ̀ Ondo gbogbo ibi tí ẹ ti láǹfààní àti máa gbọ́ wa àti máa gbọ́ ìkànnì ológo dídán ìkànnì ológo ara ìkànnì glow 99.1 FM ìjàpò estate àkúrò. ọrẹ nibe gangan la fikale si ta ti gbo sa fefe lojumo toni nibe na lati ki pe eku ojumo e ka bo sori akotun eto oropo lojumo toni gbe ti mo bi a tin se ago mejo si ago mesan ona ni eto oropo mo gbinu ya lori ikoni ta wa yi atuti de na nu gege bi ise wa ati ko awon iroyan de lolokan ojokan eyin eko wa kan fidile ke ma tele wa bi a ba se gbe awon iroyan wa fun yin loni bomba to bomba ba kan na darapo mo wa lori ikoni Facebook wa kedere gege bi ti mo oruko ti mi o ti yi pada imomo yin na no lorufe yan ayoyan re yan aburo yin blessing aroke lo nki pe ko ojumo e ka bo sori akotun eto oropo
1: eku le ni Nigeria o mo pe dada la bara wa ni Nigeria o mo mo wi pe ara le ninu le yen o alaafia ara la ma fi gbe toto uro yi o ani ngo sa wo se bi mba sa wo ngo se kalabasi eku le gbogbo omo Nigeria ni bi yowo ke ti le mo gbo wa lagbara lowo Eledumare o ntin pa wa layo ko ni pada wa pa wa lekun ibanuje o kore to bi ko ni wonu le wa ko ni wonu aye awon omo wa ko ni wonu ise wa lagbara lowo Eledumare oniji ojo osegun ba ba ri nkan to dabi ogun ninu aye wa ti o fe je karona lo gege bi olodun oba mi bi o ti mu kuro lona ni waju awon omo Israeli yo mu kuro lona yo osegun gba gbogbo farao tin be ninu aye wa ati lorile ede Nigeria ami alade tin je ade ni iloko ti mo nje baba onikeke worldwide only overgraduate in the universe olowo ri iya loja kan soso ni ilu mariwo awa ma so lori eto yi wipe ade bi je ma se bayi agba oleni be bi ba nparu won ti won ba ko ta ba fun won lounje ta wa lebi a lebi awon lori se ti won o se aroke je ngbera lati ipinle Ondo ti ati nitori pe Yoruba bo won ni pe ile bayi na o nla tin kesho rode lati oju ewe kan ninu owe iroyin di hope nibe mo ti taju kan ti mo ti ri iroyin kan o tin je kodi mimo wi pe gomina ti ati ani ipinle Ondo eyun ayeda ti wa o mo ti yan awon amugbalegbe kan ti po lopo yanturu o leyi to je pe ti ye re ti o je 15 le ni 535 nlo ba so wi pe se ri iroju te nwo yi o ni mo yan pon si ti mo yan layi o gege bi enne ti yo je bo ba juro fun mi lori oro ile asofile yi gomina ipinle Ondo honorable loki ori mi sa yeda ti wa ona le o ti fowo si eyan sipo eni to ti fi igba kan je igba

0: ni labo ilu eyun ti ipinle na dokita atoma enya inlo soro yi di mimo je ni ko di mimo pe oni awon eni afunrasi meteta oni afikeli ofi gbe o ni ojo e titin se ojo kerin oṣu kẹsan ọdun 2026 gba owo awọn oṣiṣẹ won kan to nbe ni ti eka re nbe ni ilu Iwo latari itọpinpin ati ifimufinle leyi to je wipe ti won ri mope lojiji o na ne waya ina yi tin se cable yi in lokan dede pora lojiji ni ilu na e wo iroye mi mo to nbe nbi oro mi mo nbe to je wipe ti won so e lo si oju owe kan ninu iwe royin di o e lo ka la ka tambe
1: lati nu ìwéròyìn Vanguard ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti ń fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti fi ṣekú òfin mú àwọn afurasí akẹ́tàjàlú márùn-ún lé tí wọ́n lọ ṣe àkọlù sí ibùdó ológun ti ń bẹ ní agbègbè Ìgbẹ̀tì ní ìjọba ìbílẹ̀ Ọlọ́run Ṣògo èyàn ní ọjọ́ Àìkú ẹni tó jẹ́ igbákejì gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún Báyọ̀ Lawa iná ni ó sọ di mímọ̀ ní kété tí ó ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn oníròyìn ní Ìgbẹ̀tì ní àná ọjọ́ Ajé ní gbogbodi mọ̀ pé àwọn tí ọwọ́ ṣekún fi bà gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó fi léde gba ti ọ̀dọ̀ kọmíṣọ́nà tí rí sí ọ̀rọ̀ tí ń lọ àti ìtanijí ẹ̀yìn ọ̀dọ̀tun Oyelade làwọn gbogbodi mọ̀ pé àwọn afurasí akẹ́tàjàlú márùn-ún tí wọ́n mú ọ̀hún òun náà ni wọ́n bá aṣọ ọmọ ológun ní ọrùn wọn tí àwọn yóò sì rí wípé nígbà tí wọ́n jẹ́wọ́ tán àwọn yóò sì rí wípé àwọn tó yẹ kí wọ́n mú wọ́n tún mú wọn sí ó wá gbogbodi mọ̀ pé ikọ̀ ọmọ ológun agbègbè ọ̀hún òun náà ni wọ́n ti kó àwọn ọmọ ológun ọgọ́fà kákàkiri sí àwọn igbó ọba báyìí láti máa tọpasẹ̀ ibi tí àwọn agbésùmọ̀mí ọ̀hún wọ̀ lọ ẹ wo ìròyìn pọ̀ síbẹ̀ dáadáa Vanguard gan níbẹ̀ ni mo ti mú wá fún yín.
0: ó dáa kó tó di wípé a lọ kàn sí lamẹ́ńtọ́ wa nítorí pé wọ́n ti ń bẹ lọ́dọ̀ wa ẹ jẹ́ ká sẹ́mi muná à ń padà bọ̀.

0: ìlọ́la ṣùgbọ́n kí n kọ́kọ́ dáhùn ilé tó dá mi lójú nísinsìn tó bá di àárọ̀ la lórí ètò màá tún dáhùn ìbéèrè ìfá tó bá ṣeṣe màá tún ní kẹ tó bá kọmíṣánná fúnra wọn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí lásìkò tó bá wù yín kẹ jẹ́ kí kọmíṣánná fúnra wọn fèsì sí nǹkan tó dá mi lójú ni pé Providus Bank account ni ìjọba ìpínlẹ̀ Ondo ni Ministry of Education ń lò nǹkan tó bá ti ń yàtọ̀ sí Providus account kẹ ti mọ̀ pé o ti náwó rújú òun mo yẹ sọ pé màá mú àrídájú ẹ̀ wá lórí ètò lọ́la tẹ bá dẹ̀ fẹ́ bá kọmíṣánná sọ̀rọ̀ kẹ bí wọ́n níbèrè tẹ̀ ń bí mi pé àwọn iléèwé kan ń gba owó sàkáǹtì tí ì ṣe tìjọ ẹni pé kí kọmíṣánná fúnra wọn kan dáhùn ẹ̀ ó dá èmi lójú wípé Ministry of Education sọ pé central account ni kan sanwó sí ó dà pé Providus account l'account yẹn nǹkan tó bá ti ẹ̀yin òbí kẹ yarí mọ́ wọn lọ́wọ́ ẹni kan fa ọ̀rọ̀ ikẹ́ fa
1: túrútú. Àti wípé ṣé mo pé púpọ̀ nínú àwọn òbí wọn yìí náà púpọ̀ nínú wọn náà ló jẹ́ wípé n ò ní pè wọ́n ní illiteracy o ó ti yẹyin tó jẹ́ pé ibi wọn bá ti darí wọn síbẹ̀ náà ni wọ́n darí sí púpọ̀ nínú wọn náà ló sì jẹ́ wípé ọ̀rọ̀ àwọn ọmọ wọn ó jẹ wọn lógún ẹlòmíì kan kò ní láàmù kò ní fẹ́ lórí ọ̀fẹ́ pé aláǹṣe wàhálà káàkiri ẹ jẹ́ àjẹ́ kí n ṣe
0: báyìí ẹ jẹ́ ìfara alẹ́ ládàá
1: ẹ jẹ́ kún mò ń bọ̀ ẹ mọ̀ bínú o àwa ń fi eléyìí gẹ́gẹ́ bí ìmọ̀ràn fún ìjọba ẹ ṣe àgbékalẹ̀ àwọn ìpẹ́tọ̀ àwọn olùtọ́pinpin sáwọn ilé ẹ̀kọ́ kankan wọ̀nyí kì í ṣe àwọn ilé ẹ̀kọ́ tí ń bẹ láwọn apá ibìkan nìkan.
0: Atọ́kùn sẹ́rí lórí ìrò ẹ̀tọ́ kọ́ yìí mo wá ti gbà bí iṣẹ́ gan ju sí ẹ̀ta ara mi gan sẹ́rí ìbéèrè tẹ́ ìbéèrè yìí àwọn ìpẹ́tọ̀ gbàbọ̀dé sá ẹ kò lórí yẹn.
1: Ẹ kí la wá ṣe báyìí.
0: Aráàlú ni kó wá ṣiṣẹ́ rẹ̀ fúnra ẹ̀ gbàgbé ìpẹ́tọ̀.
1: Mélòó l'aráàlú fẹ́ ṣe mọ̀ jà tanra wa.
0: Nǹkan t'aráàlú máa ṣe ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan bí àtòrí pé à ń fojú illiterate wò wọ́n. Tọ́ba ti ń sọ gẹ̀ẹ́sì sí yín nílé ìwé kankan tó fẹ́ máa fi tú yín lò ẹ sọ fún wọn pé ẹ̀gbọ́n gẹ̀ẹ́sì pé yóò bá ní kan sọ sí kò sí ẹ jẹ̀ bí rárá ẹ don't be afraid confront any principal tó bá ti ń sọ grammar ẹ sọ fún pé kó má sọ grammar sí yín ẹni kó má sọ gẹ̀ẹ́sì sí yín ẹni kó sọ yorùbá ẹ sọ fún pé ẹ máa pe kọmíṣánná lójú ẹ nísìnyín téèyàn ọba ẹni ò lè wá kúkú ìjòyè ilé bàbá ẹ tí aráàlú ò bá ti lè ṣe ojúṣe tí wọn kàn yé lọ́ọ̀dí ọ̀rọ̀ mọ́ anybody lẹ́sẹ̀.
2: tó bá wá pe kọmíṣánná tí wọn ò tètè gbé ìpè
1: wọn kọmíṣánná ò bá tètè gbé
0: ìpè wọn ẹpè nọmba tèmi máa gbé
1: ọmọ bá nínú òbí ń gbé ẹ jẹ́ kí n sọ kẹ́ni kan fún yín kí wọn lọ wá àwọn olótìtọ́ tí wọn jẹ́ agbófinró dáadáa àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ onífunmífunlé ṣe rí ọ̀pọ̀ ìgbà wà tó jẹ́ pé àwọn òbí tá à ń sọ wọ̀nyí àwọn tí wọn jẹ́ akẹ́kọ̀ọ́ àbí olùkọ́ àgbà bí kinní kan yìí wọn mọ dúkùkù mọ àwọn ọmọ wọn.
2: wọn tilẹ̀ ní tó bínú báyìí ti sanwó ọmọ ẹ̀gọ́ òní rí kíláàsì o kò
1: ní ṣe gbá ṣùgbọ́n
0: o gbọdọ jẹ under ministry of education
1: ani
0: awọn ti gbogbo osise ijọba emi n fẹnu gbogbo ẹnu so da mi loju osise ijọba ti gbabode fun ijọba ani ẹku ọbẹ bẹẹ dẹ ṣe n wo osise ijọba ẹ le da osise ijọba duro ẹ dẹ le fi yajẹ wọn lọnà ti o tọ wọn a doju yin delẹ a commissioner is a political appointee kò le deal pẹlu permanent secretary kò le deal pẹlu any civil servant ti ìbá ṣe bẹẹ ajẹyàn ẹnisu òṣìṣẹ ìjọba àtòrò dì pẹlú aráàlú ni kò múra sọrọ yìí.
1: ọ̀dà àtìgbọ́n ẹ tẹ́ka ṣí ojú òpólẹ̀ báyìí fún gbogbo ọmọ nàìjíríà lórí àwọn nǹkan tó jẹ́ pé tí a ti yànnàná tá a ti kà tá a ti fi léde ní pàtàkì bí nǹkan ti ń lọ ní bí àwọn ọmọ ilé ẹ̀kọ́ bí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ bí wọ́n ti wọ sáà tuntun yìí pẹ̀lú ọ̀rọ̀ tí kọmíṣánná àwọn ìlérí tí wọ́n ti ṣe àti àwọn ìgbésẹ̀ tí wọ́n ń gbé lọ́wọ́lọ́wọ́ yìí ẹ̀yin náà ẹ dáhùn sí i ẹ sọ̀rọ̀ sí bó bá ní àwọn kùdìẹ̀kudiẹ̀ kan tẹ́ ẹ ṣì ń rí kí a lè bójútó nọ́mbà tí ó dọ́dọ̀ ti a lè léyìí 0805-551-1110 tàbí 0706-677-1822 ní nọ́mbà tí ó dọ́dọ̀ ti a. Hello.
3: Ẹ máa káàárọ̀.
2: Ẹ kò jù mọ́.
3: Orúkọ mi sá Bóyédé Yusuf láti ilé Àjẹwà àkókò
1: tí
3: gbogbo ẹ̀wọ̀n ti wà bánkánà.
2: Àgbọ̀yìn.
3: Bàbá mi bẹ́ẹ̀ mo kí yín o.
0: Ẹ kò jù mọ́ sọ.
3: Mo fẹ́ kí yín ní Glory FM torí pé ẹ̀jẹ̀ kejì wa kò di àwọn ìròyìn yín bẹ́ẹ̀ ó mọ́yán lórí. Ẹ ṣe ẹ pètò.
2: Ẹ ṣeun gan ni fún ìdásí
1: tọ̀dọ̀
2: ti.
1: Hello.
4: Ẹ wà ní wọ́lẹ̀.
1: Ẹ gẹ́gẹ́ ni yọjú.
4: Ẹ ní pinnu ìgbìlá bọ́ ọlọ́run.
1: Àmì àṣẹ àtẹ̀yìn náà.
4: Dúpẹ́ ló pé láti ṣàgbù lábẹ́ ìgbà náà.
1: Àgbọ̀nyìn
4: o. Ìmọ̀ kan lábá wa tó Nàìjíríà ẹ̀. Padà ń bẹ àwọn ọjọ́ wa àwọn adarí wa kan sọ papọ̀. Gbogbo nǹkan tó lọ sí ìkọjẹ́ kó wálẹ̀. Àwọn ọmọ Nàìjíríà nára lè gbà gẹ́gẹ́ bó ṣe sọ. Gbogbo sọ̀wọ́ wa Nàìjíríà ò ní bàjẹ́ o.
2: Àmì
5: àṣẹ
0: àjọyìn
5: fún ìdásí láti ní.
6: ẹ̀rí àwọn ìyànwà náà gbogbo àkáǹtì tán bá sọ fún ọ lé ipa.

0: jẹ́ ti ìjọba kan wà díẹ̀ dáadáa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mínísítà ọ̀gbìn gbé sọ so kan má jẹ́ kan máa gbá wọn ọ̀rọ̀ epo iná ìjọba epo ti wọ́n jù ó ó ti wọ́n 1,040 naira per litre ìyẹn 400 naira per litre ó ti wọ́n jù ó ló jẹ́ kí gbogbo nǹkan wọ́n o tẹ bá dé ìgboro ni kò sí tàbí tó wà ìgboro mọ́ kò ní tàbí wo ìyẹn epo 10,000 ní 14,000 kò ní pa 6,000 tó tó tán máa sunkún ni abẹ́ àwọn ọ̀gá wa kan sì jẹ́ kó rọ àwọn ọmọ ẹ̀kúnú lọ́rùn ẹ pé ètò.
1: Ẹ ṣeun gan ni fún ìdásí ìtọ́jú yín lọ́hùn.
2: Hello.
3: Ẹ máa kó ètò.
2: Ọlọ́run ló ń ṣètò.
3: Bímọ Gani látàkúrẹ́ ni o.
2: Àgbọ̀ yìí o.
3: Mo kí gómìnà fún iṣẹ́ takuntakun tó ṣe fún àwọn ẹ̀sìn ìtọ́yàn. A tún lè mú ìjọba wá sí grassroot. Kì í ṣèjà gbogbo èèyàn lè rí gómìnà. Ṣùgbọ́n nípa àwọn ẹ̀sìn yẹn, nǹkan téèyàn bá fẹ́, èèyàn lè rí wọn. Bímọ Gani látàkúrẹ́.
1: Ẹ ṣeun fún ìdásí tí. Ẹ ṣe àdúgbò
2: fún ìdásí ìtọ́jú yín bó ti rí lọ́dọ̀ tí yanu. Hello.
4: Hello.
1: Hello. Ẹ kojúmọ́ o.
4: Ẹ kojúmọ́ ẹ kúṣẹ́ o.
2: Ẹ ṣeun.
4: Mo kí gbogbo náà kí àwọn bàbá wa náà kúṣẹ́ láwọn ògbóndé.
2: Ẹ kojúmọ́
4: sí. Mo kí gbogbo ìwà náà.
1: Ẹ ṣeun gbogbo.
4: A ti fẹ́ ṣe àwọn kan tí òyìnbó ṣe òun ló sì jà bẹ́ẹ̀ fi wọ́n ibi bó ṣe rí. Nǹkan mẹ́rin la ní ìdìsà. Ẹgbẹ́ tó bá fẹ́ ṣèlú yóò rí rẹ̀ gẹ́ bí ẹ̀tọ́lọ́ ran níṣẹ́. Ṣé ẹ gbọ́ mi
2: báyìí?
4: Bẹ́ẹ̀ ẹni yẹn náà a tún rí pé ọlọ́run ló introduce gọ́ọ̀mẹ̀ntì kì í ṣe ènìyàn ló ṣe àkọsílẹ̀ pé gọ́ọ̀mẹ̀ntì kalẹ̀. Bẹ́ẹ̀ àní kan ju gbogbo nǹkan tá à ń ṣe àwọn nǹkan tá a nídìí nìyẹn. Tá a bá ti lè ṣe mẹ́ta yẹn gbogbo kan bá mú.
1: Ṣé
4: mo kí bàbá òbí bí ẹ kúṣẹ́ náà?
1: Ẹ ṣeun gan ni. Ẹ ṣeun fún ìdásí tí.
2: Hello.
5: Ẹ kúṣẹ́ ló kọ́ ní bàjẹ́ o.
2: Kò ní bàjẹ́ fún gbogbo wa.
5: Yẹ̀ngàn látòkè àrò. Ó dàbí gómìnà ṣe yan ẹ̀sìn 1,000 plus torí gbogbo akọ́lá lè rí gómìnà tí àwọn ẹ̀sìn yẹn àwọn la máa máa rí tá a máa máa rántí tá a máa rántí gómìnà kí gómìnà kúfẹ̀ẹ́ kan yọ 10,000 ẹ̀sìn lókè àrùn bíbá yìí láti láti ẹ̀sìn tí gómìnà yọ lókè àrùn bíbá yìí ẹ̀sìn kan wà ń bẹ̀ lára àwọn tí wọ́n dédà kìíní tí wọ́n yàn ní fún ọgbọ̀n sẹ́yìn tí wọ́n ní kan máa lọ ní tọ́ fẹ́ tún mí yàn. A máa jẹ́ gbọ́kàn sí ń bẹ̀ ẹ̀sẹ̀ ní fáìdà ìró jẹ́ sí gómìnà lókè àrùn bíi mi ìfojú kan fún odindi oṣù mẹ́sàn-án abọ́dún kan tó fi ṣe ẹ̀sẹ̀ sí gómìnà ṣé ẹni tí àfojúkọ̀ láfẹ́rọ́sí gómìnà ẹ̀yẹ́já máa tọrọ àwọn àjẹ́ fáìdà ìró ẹ̀sẹ̀ ní fún àwọn fọ́tàtọ̀ bíi 350 kìíní ẹ̀sẹ̀ tọ́yàn tẹ́lẹ̀ kò sẹ́ni tó fojú kan wẹ́n káwọn àgbà nàìjíríà kan tòlú o káwọn àgbà kúrẹ́ dẹ̀ tòlú torí àbúrò àwọn àgbà nàìjíríà àgbà àtàkúrẹ́ gan wọn fẹ́ tòlú ẹ kú ètò.
2: Ẹ ṣe àdúpẹ́ bó ti rí lọ́kàn wọn ni a ṣe sọ. Hello. Hello.
1: Ẹ ti wà ń bẹ̀ o.
6: Ẹ káàárọ̀ sọ.
2: Ẹ kú ojúmọ́ o.
6: Ẹ sọ bàbá mi bẹ́ẹ̀ mo kí o ọ̀nà bá a mọ̀ràn lọ́wọ́ sọ.
2: Ẹ kú ojúmọ́ sọ.
6: Orúkọ mi ni ẹnjìnìá tá a ṣẹ́yẹ́ nípa ti ọ̀rọ̀ àwọn iléèwé tẹ́fẹ́ ń ba yẹn tá a ṣẹ́yẹ́ nípa ti ṣẹ́yẹ́ kákàkọ́ ọmọ tẹ́lẹ̀ nípa yẹn ni kò sí iléèwé tó ṣe tó lè mú fáwọn ọmọ gan mo ṣe fún ọmọ níyà yìí but irúkọ mẹ́rin ó ṣẹlẹ̀ bọ̀ kárẹ́pẹ́ ẹ mọ̀ ni ẹ bá máa fi àwọn aṣíkò kọ̀ọ̀kan sí iléèwé yẹn torí pé kí ni tó máa wà mẹ́rin yẹn àwọn tí àwọn yẹn wà lè máa mọ nǹkan tẹ́ ìtàbò nínú nìjẹ́ ó mẹ́ẹ̀jù àjọ́nà nǹkan náà wọ́n ẹ̀yìn náà ẹ̀yẹ kẹ́kọ̀ọ́ tó ń tọ́ta epo sí epo wọn wọn àfọ́fọ́ ẹ̀ nìyà ó wọ́n kó kíkà bàbá wa tìtúnubú kó jọ kó ṣẹlẹ̀ àwọn mẹ̀kúnnù kó jọ kó ṣẹlẹ̀ wà kó jọ kó ṣẹlẹ̀ wà nǹkan wọn kan lé o ẹ ṣe ẹ̀kú torúkọ mi ni ẹ̀jẹ̀
2: ẹ̀ṣẹ̀ ọ̀gbọ̀n ẹ̀ṣẹ̀ agbára ṣẹ́gun wọn kíwa lórí ètò yìí chaplain jonathan akú ọmọ wọn kíwa oj success àwọn náà wọn kíwa gbẹ̀ngà jimọ wọn kàn sí wa salam salam àwọn náà wọn kàn sí wa ọmọláyọ adégbàmígbé àwọn náà wọn kàn sí wa oyedele akínwùmí tó sin matek àwọn náà wọn kàn sí wa kínyẹlé blessing wọn kàn sí wa lórí ètò yìí fredrick ọrùnkọ ilefo àwọn náà wọn kíwa bákan náà ni emmanuel ajogun àwọn náà wọn kíwa taiwo akínbí àwọn náà wọn mọ kíwa o àti gbogbo àwọn èèyàn stephen king ogunjọbí àwọn náà wọn kíwa olúṣọlá ọmọntayọ ogunmọlá àwọn náà wọn kíwa ni go good morning glow fm Aya purchase of keke na pepi 7.2 million, not 6 million. She ti go buy baba. When we go buy it, he run. We want to tell it, tell it. Magana ne Liz Chung Lindway. Awana wama kiwa. One good morning, sir. Some man concerning school payment. Let the bank manager send their staff to the school. They will go with it. She ti go buy him. When they can check here, wama ne awa change bank manager. Kakiri yama na shuju wala si lieko. Ati bokwa we ya tuje kuti wanti kansi waluri ete ilo. To omo ba ninu bi aya ma rile wa for the day
7: to hakan yan rale o se wa yo pe wa le ni obo lohun yo si daju lori wa atu pade lo la lagbara olohun
2: ya se
1: o ya roke o da se ogun ni te ba wa te ti gbo eto oro po titi de ola ta tun ma pade lori akotun etun emi mo yin lolufe eyin ore yin blessing roke ilu no da bo tu digba kan na
2: emi a ma so ni gbogbo ogba ni gbogbo ojo ni gbogbo akoko wi pe eni ti egun ba nle loju orun ko ma si mi ko ma roju nitori pe bo tin ri ara aye be na ni ri ro orun in tin be nle yi o ti nbo wa dero alade tin je ade ni iloko ti mu nje baba oni keke worldwide only overgraduate in the universe olowo ri iya loja kan soso ni ilu mariwo
8: orisirisi ninu eyo kan to tun ta won yo radio awara wa ni jo
9: stay tuned on glow 99.1 fm your station your voice
10: igba irawo ko le mole to supa ade ori opin ojo teye keye glow 99.1 fm akure agbaletu
11: Imototo bori arumole bi oye se nbori oru iwa igbin oye omoluabi baba ti ji kagbale kagbata jiju ora omi tabi ipanu soju popo iwa ibaje ni iwa obusini pelu leyi tin kurajo po se jamba fun ilera omo niyan aisan ko de pago ti wa o bojuto ayika re loni ki ilera re o le ji pepe ile ise glow 99.1 fm akure loni magba idoti laye layika

jákèjádò ẹ ká san jákèjádò ẹ ká lẹ jákèjádò àwọn tó jẹ pé lórí ẹrọ ka ìlújára ó yá rẹ radio garden lẹ tí ń gbọ wa láàárọ yìí ó gboyin la kí o a ò lọ lódì lápá bẹ já wọn sí lórí eré ló ṣe bẹ tó gori afẹfẹ yẹn lórí ìkànnì tá a wà yìí ìkànnì glo 99.1 FM tó jẹ pé ń bẹ láti ń gbé yín débẹ láti ń já yín tán ìyẹn nípa tí àwọn orò tẹ pé ó ti ṣe pẹlú àríyá number 1 fún alaye street ìjàpọ̀ state ìyẹn nílùú àkùrẹ níbẹ̀ la wà láàárọ̀ àwa ò wá ṣe oníṣòwò

tem ni olukeori ajayi church hill joji ke la won temi pe mi gboro aye awon to damo dada ni pa ti are daraya aye good sport la won temi pe mi iyen lapa be gogo niyan e bo ni ka ti bere laaro yi yoba bo won ni ade ri se ma se yoba ni agbo leni o e ja mu se nse lapa bi iyen bi laaro yi Party, did get in basketball? Back, bad, you know. In your team, won't lobby. In any league, you're in Nigeria. Don't get what you grab a lack of Quabala, Kaji, Abalati or Kanye. Don't get me on one major. Don't you cook a jar? In your Cafaratoja, in your Sabalati or Kenyo, Lati Bow. In back back by Sherry, in Ugogon, in your papa Sherry, a Tom Benny's rulery. In your tea, job back, Paco. Bebe go gori dijo ti ma waye gege bi oro to je pe awon to nboju to idije eyan ti basketball ati le ifowo pamọ to je ponjo se agbateru ije ti dijo hun iyen inu ti saata waye awon lo fi oro ilede wi pe inu gbogan ipapa isere ti joba apapo e to be ni suru lere iyen ni ipinle eko bebe go gori dijo ti ma waye basketball. Don't get more ready. Tom Alan Fanny. That's it. Company Dijon. In your town, one ekejo. I wake back up. Call. Be major. Don't get push a coup. If I look at double at your kids, okay, let's mind your champion. You're to Jawi Luboli. Tossy my guy. Yeah. He did get basketball. In your town, lobby. He league. You put the Saturday. Latiria won Victoria Queen MFM no nko Ba yesa blue way Ati AS Sky Queen AI Warriors ati bebe lo awon defending champion O je dolphin, iye dolphin, o se ni lanu. Wi pe won ri mu mi. Iye nipa ti awon idije ni won tun gba seyin. O tun wa se pe won lanfani lati de pele ti o kayin. Ni idije ti basketball. Iye ni ti sa ta wa ilapa be gogan niyan. O ye papapa, idije taekwondo. Awon afese kon ni un, afi afese konkon nu. Don't get pressed, I'm off my jack, and every time was a jack shan. I'm why I got on budget to get some quadro in Nigeria. What's it better to conquer? One in back, cocoa lay, don't get on my shade, DJ. Yet on penny, national taekwondo championship. Don't get paid, and let go, did you want to my way? Get up your village, yes, it back, cocoa lay, get up your village. Oni senator o je senator kan to soju won lagbegbe kan ni ipinle ekiti iyan peyemi ba mi dede pe pe lo se agbekale yi pe lele yi awon fe ri wu pe idije taekwondo o tun ni apere rere iyan ni orilede nigeria gege bo se wa kaka kiri awon orilede gege bi on to fi lede oni to ba di ojo kerin dilogun ola konu la won ma ku awon osise jo awon osise to ma lo to wa je awon adari ati nipa lona lorichirisi ninu idijon o ma ko won jo o lati se idari leko fun won iyen ki idijon to gbera so idije to lo ma gbera so bo lo tutu ma gbera so ipinle eko ni gogon isere iyen ti ile iso ijoba apapo ke to nbe ni suru lere iyen ni ipinle eko nbe ko lo ti ma gbera so to ba di ojo kejidilogun ni inu osu ta wa yi gege bi oro to je pe are iyen fun awon ajo ohun ni to fi lede oni o se koko lati ri pe won se be iyen se idanileko iyen fun awon osise ati awon ti won fe lo iyen fun idije ohun lati mo awon ilana ati awon igbese ti ye kan gbe gege bi oro to je pe ogbeni tayo popola leyi to fi lede ni bo se ba won royin soro iyen laipe yi very quick
gbogbo àwọn tí àwọn máa gbéṣẹ́ bẹ̀ ó tẹ̀lé gbogbo àwọn ìlànà lé tí wọ́n tẹ̀lé ìyẹn nípa ti tàkwándò ní gbogbo orílẹ̀-èdè àgbáláyé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ń bi sọ. Wọ́n sì tún gbóríyìn ìyẹn fún ẹnìkan tó ní fi ìgbà kan ìyẹn ṣe kọmíṣánná ìyẹn fún aré ìdárayá ní ìpínlẹ̀ Èkó rí. Ó sì jẹ́ pé sẹ́nétọ̀ ní báyìí ìyẹn ọpẹ́ mi bá mi délé ìyẹn bó ṣe bẹ́ẹ̀ ló ló ń ṣetán láti ṣe agbátẹrù ìyẹn ìdíjọun ìyẹn fún ti ọdún tá a wà yìí. Ó sì jẹ́ pé ìgbà àkọ́kọ́ ilé ìdíje pé bíi national championship tó sì máa wáyé. Wọ́n ní gbogbo ìpínlẹ̀ mẹ́rìndínlógójì 36 states ló ti ń retí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá kó máa ṣojú ìpínlẹ̀ wọn bẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ààrẹ fi léde. Wọ́n ló sì ti fi léde wàyí o wípé ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ káàkiri àwọn ìpínlẹ̀ ó yẹ wàyí o ẹ máa forúkọ ńlẹ̀ kẹ́ ẹ báyìí láǹfààní ìyẹn láti kópa ìyẹn nínú ìdíje o. Ẹ jẹ́ kúrò lápá bẹ̀yẹn pàṣẹ ọkọrin bẹ̀yẹn mọ́. Orílẹ̀-èdè Nàìjíríà ọlọ́ ti gbé ètò kan kalẹ̀ tó sì jẹ́ pé àkọ́kọ́ orú ẹ̀ lélẹ́yìí láti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ ìyẹn fún àwọn èèyàn nípa ti ìdíje ìyẹn ti rugby. Wọ́n ní ìgbà àkọ́kọ́ lélẹ́yìí o pàápàá jùlọ gẹ́gẹ́ bí àwọn àjọ ìyẹn tó ń darí àìyẹ ìdíje ọ̀hún ní orílẹ̀-èdè Nàìjíríà tán fi léde. Àwọn fẹ́ rí wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjà àwọn náà nífẹ̀ẹ́ ìyẹn sí ìdíje ọ̀hún àti wípé gbogbo àwọn ìlànà tí wọ́n ń lò ní gbogbo orílẹ̀-èdè àgbáláyé àti láwọn orílẹ̀-èdè tó kù lójú ẹ̀rẹ̀ láwọ̀ dúdú. Ọlọ́pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé táwọn bá kópa àbí wọ́n fẹ́ lo àwọn èèyàn tó máa darí àwọn ìdíje wọ̀nyí tó jẹ́ pé òkè òkun àbí orílẹ̀-èdè míì náà ti máa ń kó àwọn ọ̀fẹ́ rú ẹ̀ mọ́ nítorí ìdí èyí àwọn ṣe tán o láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn orílẹ̀-èdè Nàìjíríà tó bá nífẹ̀ẹ́ láti máa kópa nínú ìdíje ọ̀hún. Ó sì jẹ́ pé ìlànà tó ń lò ní gbogbo orílẹ̀-èdè àgbáláyé làwọn máa tẹ̀lé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó pa àwọn àjọ ọ̀hún léyìn tí wọ́n fi léde lápapẹ̀ ọgọ́ nìyẹn. Ta ló sọ̀rọ̀ yìí? Èèyàn tó jẹ́ ààrẹ ìyẹn fún àwọn àjọ ọ̀hún òun ló fi ọ̀rọ̀ yìí léde ìyẹn Ọ̀gbẹ́ni Adémọ́lá. Ó yá pápápá níbo ni ká ti yà sí lápapẹ̀ láàárọ̀ yìí? Àwọn àjọ èyí tó ń bójútó àwọn tá a fẹ̀ṣẹ́kù bí òjò ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti fi nkankan léde kí ló tó fi léde. Wọ́n ní àwọn ti gbé ètò kan kalẹ̀ tó jẹ́ pé ètò láti lè jẹ́ kí àwọn tó ń fi ẹ̀ṣẹ́ kù bí òjò láti láǹfààní láti lo àwọn agbẹjọ́rò lè tó ń gbé kalẹ̀ lọ́fẹ̀ẹ́ gbogbo tó bá ní ìjákulẹ̀ tàbí ìṣòro tí wọ́n ń dojúkọ bóyá àwọn kan ń bẹ tí wọ́n ti bu owó lu àwọn ìwé kan tó yẹ kó bu owó lu tẹ́lẹ̀ rí tàbí wípé gbogbo tó ní ṣe pẹ̀lú kùdìẹ̀kudiẹ èèyàn fún àwọn tó jẹ́ ọmọ ẹgbẹ́ ọ̀hún ní ti àjọ ọ̀hún ìyẹn Nigeria Boxing Federation ọgọ́ nìyẹn. Àwọn ṣe tán o wọ́n jọ bíi mẹ́wàá gbáko àwọn ti gbé ọ̀nà ìlànà ìyẹn nípa bó ṣe lè bá àwọn agbẹjọ́rò sọ̀rọ̀ lọ́fẹ̀ẹ́ tó sì jẹ́ pé àwọn agbẹjọ́rò náà bẹ́ńlẹ̀ láti ṣe ìrànwọ́ tó bá tọ́ fún wọn. Wọ́n sì ti ké gbàǹjarè tí ké gbogbo àwọn tó ń kópa tó sì jọmọ ẹgbẹ́ ọ̀hún ṣe bá nílò nǹkan tẹ́ ń dojúkọ tó sì jẹ́ pé ẹ ní ìdí agbẹjọ́rò láti là ní lọ́yẹ̀ tàbí láti ràn yín lọ́wọ́ níwájú adájọ́. Àsìkò tí wàá tó wà yìí o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n fi léde ìyẹn láìpẹ́ yìí wípé torí pé kíni àwọn fẹ́ẹ̀kì kan lọ déédé ìyẹn fáwọn tó bá jẹ ọmọ ẹgbẹ́ ọ̀hún ìyẹn lápàbẹ̀ gọ́gọ́ nìyẹn. Ìdíje àfẹ̀ṣẹ́kù bí òjò tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ tí ń momi ẹ̀ wọ́n ti ń gbèrú ẹ̀ wọ́n ti ń gbáradì tó jẹ́ pé fẹ́ wáyé láàrin Anthony Joshua àti Tyson Fury gẹ́gẹ́ bá ṣe gbọ́ o òun tó ń jẹ́ tó ń dákùdìẹ̀kudiẹ́ ńlẹ̀ òun náà ní nípa ti ibi tí wọ́n ń wò pé ó yẹ kí wọ́n lò bó tiẹ̀ jẹ́ pé ibi tí Anthony Joshua ní lọ́kàn ọ̀tọ̀ ni ibi tí Tyson Fury ní lọ́kàn ọ̀tọ̀ ni ṣùgbọ́n wàyí o gẹ́gẹ́ bó ṣe wà lápá rẹ̀ báyìí. Mọ̀yẹ́mí léde wọn ló ṣeé ṣe o ó jẹ́ pé pápá ìṣeré kan èyí tó bẹ ní kádì ìyẹn náà òkè òkun lórílẹ̀‐èdè gẹ̀ẹ́sì tó ṣeé ṣe kó jẹ́ pé bẹ̀ẹ̀ gan-an máa lò lápá bẹ̀. Wọ́n ní bó tiẹ̀ jẹ́ pé lọ́wọ́ tá a wà yìí
ati gbora won ye iyen ni bi to ma lo iyen fun idijon ṣugbọn won ni taisi furi o tin gbaradi e pe ojo to ba wu ke se tan ibi se tan lati wonu papa iyen pelu lo lati wonu ring iyen pelu taisi furi iyen bo je lapa be gogo niyan nbo lo ma yi si nbo lo ma re si e tun ma gbo lojo waju iyen ki jeun to waye Oya pa pa pa Eja bo si patibo alabese gba Pa pa julo Ni pa oro awuye wuye laarin ajo NFL Ati awon National Sports Commission ati awon ijobo rere Nigeria Gege ba se gbo o Biro ise fi lede ta de ti gbe yin debe We pe awon ajo FIFA ati ajo CAF to je ko won ti balẹ bagẹ eyan sorilere Nigeria eyan lana Àwọn náà ti bẹ̀rẹ̀ sí ń gbé àwọn ìgbésẹ̀ láti yẹ gbogbo nǹkan wò wípé báwo ló ṣe rí. Gbogbo àwọn kùdìẹ̀kudiẹ àti àwọn awuyewuye tó ń bẹ́ ńlẹ̀ pàápàá jùlọ. Nípa ti ìlànà tó jẹ́ pé àwọn àjọ NSC National Sports Commission tẹ́gbẹ́ àti àwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà láti jẹ́ gbogbo ẹ̀wù. Ìjọ ó tẹ̀lé ìlànà tàbí kò tẹ̀lé ìlànà. Ṣe ìpàdé pọ̀ ìyẹn pẹ̀lú ààrẹ ìyẹn fún iléeṣẹ́ ìjọba tó rí sí aré ìdárayá ìyẹn Ṣéhù Dípò àti àwọn òṣìṣẹ́ wọn ìyẹn nílùú Àbújá. Ó sì jẹ́ pé lẹ́yìn òrẹ́yìn à ń retí àwọn èsì ìpàdé ọ̀hún. Lẹ́yìn ò bá gbàgbé gbogbo bí tọ̀rọ̀ ohun ti wọ́n wá ó ní gbogbo kùdìẹ̀kudiẹ tó ń ṣẹlẹ̀ ìyẹn sí orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ ìyẹn sí. Simple, I love it, Sigba.

to je pe diko leyi to ti pade po iyen pelu awon ajo fifa lati salaye fun won wi pe gbogbo awon erogbo wa leleyi awon ipinu tani leleyi gbogbo awon atunse ta fe to leleyi mo awon ajo fifa won mo sin gbeyewo na lowo lowo ta wa e pe awon na fe yewo bawo lo se ma ri iyen to ma gbe bayi to ma gbe baba bi ejo ma tu dada iyen lapa be gogo niyan a se nreti o iyen isi lati odo awon calf ati awon ajo fifa iyen lapa be gogo niyan oya papapa ajo nff agbopo ti begile oludari oluranlowo soludari are idaraya kan papa papa julo le poko pa ni idije le to waye iyen laarin eyin mba ati doma united Yakubu Aliu gogo niyan la gbopo lowo ta waye won ti begilu oni tori ko se ase ma se o ngba ti fo se won se waye Jonathan ko omo ese nso won ni Chelsea la won tele awon ogberi wore la pa be laaro oye dele akihun mi ma je ese omi oni wa yin ti e ba ma te kini on sibe awon Chelsea nikan lo ngori wole oye dele ati chaple Jonathan aku omo awon ogberi wore la pa be won ni Chelsea la won tele Chelsea nikan lo ngbo wa ba nikan lo nwo wa ni e je ka ra awon club to ku if you love your club o ya show your logo wewe laaro yin yen la pa be gogo niyan Yakubu Aliu to je pe o je okan iyen lara won oluranlowo oludari are idaraya ninu ifosowonse le to waye ni league orilede Nigeria ni ifosowonse le keta gogo niyan iyen match day 3 to je pe Doma United ati Eyimba ni won gbona ojo ara won gege bo se so won lo ni awon asise kan to je pe iyen Yakubu Aliu ye ko gbianju ti si chen pa ye lori papa don tori pe oko nigba ti awon ajo re fi ni orilede Nigeria ta wa gbe yewo iyen leyan re daraya ibe na ti wa bugile we pe ogbe ni Yakubu Aliu lowo ta wa yi o ni lanfani titi de gba ta ti emu akoko e iyen lati kopa ninu ka dari are daraya abi ko ti e se olurowo oludari are daraya nitori aise to se yi lo fi oro ilede gege bi iwe ohun won ni awon ajo nff to si je pe akowe awon ajo ohun to wa nipa ti awon oludari are idaraya Muhammad Amenu lo fi oro ilede to si gbe iwe ohun le Aliu lowo iyen lapa be gogo niyan Abdulaziz Ashaolu won ni Gunners la won tele SC 2 Arsenal 1 iyen boye je lori Facebook laaro igogo niyan olukoni iyan fun iko ti super eagles ti orilede Nigeria lati gba o wi pe awon iko bi elenu meji iyan riche ma fi lede nitori pe alawon ifase won se bi meji to je pe o nbo lowo waju papa julo ko mese yo leyi ta ma gba pelu Madagascar ati Guinea Bissau ati idije ti olore sore to je pe orilede Nigeria ati Russia to je ma gbona oju ara won fun idije ti ko mese yo o se se o o je pe awon opolopo awon squad o je pe riche ma nlo riche ma pada furuko won lede to si je pe ti olore sore o je pe to ba di ojo kefa osu to nbo iyen ti orilede Nigeria ati Russia to je ma gbona oju ara won lo se se o je pe awon da 23 pe opolopo won riche ma fi furuko won lede le to ma lanfani lati gba olore sore iyen pelu orilede Russia de Nigeria to je ko ma bere idije ko mese yo hun iyen igbara idije ko mese yo hun le to ma gba pelu orilede Madagascar to je pe ipile yo uyo gogan iyen pepa sere to nbe ni uyo nbe ni fosi won se won ti ma waye to ba di ojo 25 osu ta waye to ba di ojo 4 si won tun ma gbera mpoloda ni bisa gogan logda gẹgẹ bẹyin ṣe ń wò ó àwọn olè ń wò ó wípé ó ṣeé ṣe
ìyẹn kí ẹni tí ẹ forúkọ wọn lédè gẹgẹ bẹ ṣe mọ pé nípa tọrọ ti àtàkà lọwọ wájú báyìí ìgẹta sí bíi nípa tọrọ ti victor osimhen inú oṣù tá a wà yìí kò sí àrídájú wípé victor osimhen máa láǹfààní ìyẹn láti gbá bọọlù lórí pápá ìjà àwọn ọdá 23 wa ṣé wọn yán kàn ìkànnì ṣé wọn múná dóko ìyẹn láti kojú àwọn ikọ̀ tó lẹ̀dí russia báwo lè ṣe rí lọ́kàn tìyìn lápá bẹ́ẹ̀ láì wá kí mi wọ́n ti sọ sí ké bàbá wọ́n ní greeting you from ògùdùpá ẹ ṣe ṣe wọ́n gbérúwẹ́ lápá bẹ́ẹ̀ láàárọ̀ ẹ sọ club ten support ẹ jẹ́ ẹmọ ẹgbẹ́ bọ́ọ̀lù ten ṣàtìlẹ́yìn láì wá kí mi. olùkọ́ ni ìyẹn fún under 20 makonetti gọ́gọ́ nìyẹn tó jẹ́ pé òun ló kó àwọn ọmọ wa sọ di lọ sí orílẹ̀-èdè poland lọ́wọ́ tá a wà yìí ìdíje ìyẹn torí ìdàgbàláyé ni tó jẹ́ pé ó ṣe bẹ́ẹ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ìyẹn ní orílẹ̀-èdè poland. àdúkù tó jẹ́ olùkọ́ ni òun ló ti fọ̀rọ̀ léde o gẹ́gẹ́ bí ikọ̀ ti fakọ́nẹ̀ tó ṣe ń gbáradì láti pàdé england èèyàn ní ọ̀túnla òde òní gangan nìyẹn ọ̀túnla lápá bíi tó jẹ́ pé orílẹ̀-èdè england àti nàìjíríà jọ máa gbéná ojú ara wọn olùkọ́ ní ti fọ̀rọ̀ léde ó ní kì í ṣe ìfọsọwọnsẹ̀ tó máa rọrùn rárá onítorí pé kíni orílẹ̀-èdè england ò máa dẹrùn ó tiẹ̀ jẹ́ pé nínú group tá a wà ìfọsọwọnsẹ̀ wọn àkọ́kọ́ nínú group f a pàdánù àkọ́kọ́ tó jẹ́ pé spain ló ṣáwọn méjì sódò agbáwọ̀mì ìyẹn pẹ̀lú orílẹ̀-èdè china tó jẹ́ pé lẹ́yìn òrẹ́yìn àwa na ìyẹn new caledonia mélòó lọ́jọ́ ìsinmi mẹ́wàá sí ẹyọ̀kọ́ gangan nìyẹn àlùbami ni ìyẹn náà ń pè ní trashing atrash wọn lápá bẹ̀ akíngbèsọ tẹ̀ mú ìwà wọn ní manchester united làwọn ń tẹ̀lé lápá bẹ̀ àwọn náà gborí wọlé bọ́lá yìí náà ti ń wò wá láàárọ̀ ya akíngbèsọ tẹ̀ ẹgbẹ́ mi débẹ̀ já mi tán. gẹ́gẹ́ bí ìfọsẹ̀wọnsẹ̀ ọ̀hún tó jẹ́ pé orílẹ̀-èdè nàìjíríà àti new caledonia ramota lai karim ló kọ́kọ́ ṣíde kínní ọ̀hún ló kọ́ ṣáná wọlé. ó jẹ́ pé karim òun náà wá lọ ó gbìyànjú ó ṣàì kínní wọlé ṣàì kejì wọlé tó fi jẹ́ hat-trick lápá bẹ́ẹ̀. ó tó di pé wọ́n tún wá yọ jáde tó wáá gbé wínà ọ̀nà jìtẹ̀ david. ọ̀nà jìtẹ̀ david òun náà tún ṣá mẹ́ta wọlé ìyẹn fún falconet ìyẹn lápá bẹ́ẹ̀ káwọn ará abí tó múra wọ́n tiẹ̀ tó wá mi ayọ̀ kan sí láti fi múnú ara wọn dùn wọn ọ̀fẹ́ kó jẹ́ bí 10-0 ìyẹn lápá bẹ́ẹ̀ gangan nìyẹn. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó jẹ́ pé olùkọ́ ti sọ ó lọ́ mọ̀ ọ́ pé ikọ̀ òun máa wọ́n ṣe dáadáa wọ́n máa dúró déédéé ó ní ṣùgbọ́n àwọn ní láti múra o láti rí pé àwọn ṣe bẹ́ẹ̀ fẹ̀yìn england balẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó jẹ́ pé olùkọ́ ni sọ lápá bẹ́ẹ̀ gangan nìyẹn. ikọ̀ super falcons ló jẹ́ pé láti bí ọdún 2002 ẹnu mi ago ìyẹn falconet ikọ̀ falconet ló jẹ́ pé láti bí ọdún 2002 ìyẹn tí ìdíje ti bẹ̀rẹ̀ ní ikọ̀ ìyẹn falconet náà ti láǹfààní náà ti ń kópa nínú ìdíje kò fẹ́ sí ìdíje kò sí ìtiwọ̀n lọ rí. ó sì jẹ́ pé wọ́n ti ṣe ipò kẹta ipò kejì rí nínú ìdíje ọ̀hún. lọ́wọ́ tá a wà yìí orílẹ̀-èdè nàìjíríà brazil àti united states àwọn ní orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta ló jẹ́ pé látìgbà tí ìdíje ọ̀hún ti bẹ̀rẹ̀ kò sí ìtiwọ̀n wọn pàdánù rí. kí ló ń tó máa ṣẹlẹ̀ ṣáà tún máa wọ fáínà lọ́lẹ́ yìí báwo ló ṣe máa jẹ́ lápá bẹ́ẹ̀.

0: Market England. Àwọn ìfọsọ̀wọ́sọ̀ kan máa wáyé lónìí. Èyí tó jẹ́ pé bí wọ̀, wọ́n máa lọ lé Middlesbrough. Ìná lálẹ́ òní rò lẹ́nu gangan nìyẹn. Bristol City àti Lincoln náà jọ máa gbéná ojú ara wọn. Spain, Real Madrid. Tàgọ́ méjọ àbọ̀bálù, onílé ẹ̀jẹ̀, Valencia pẹ̀lú Alaves. Èyàn ìpàdé di aago méje, èyàn lálẹ́ òní lápá bẹ̀. Ẹja wá ṣe báyìí, ìyẹn láwọn tá a ti mẹ́nu bà láàárọ̀ yìí. Ewu lẹ̀yìn fẹ́ dá sí nbẹ̀. Àwọn àtúntò wo lẹ̀yìn rò, nítorí pé gbogbo àwọn ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ gan nìyẹn. Wípé kọ́ńtò. Ìyẹn sí ìdíje ti bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórí Nàìjíríà àti ìfọsọ̀wọnsẹ̀ tó máa wáyé lọ́jọ́ Fox. Ó jẹ́ pé Nàìjà àti England ṣé wọ́n ti máa ṣán ti dúró déédéé pẹ̀lú ìfọsọ̀wọnsẹ̀ lè tún gbá. Ní ọjọ́ ìsinmi pẹ̀lú New Caledonia tó jẹ́ pé mẹ́wàá sódò ni ìyá ẹ̀rọ kún wọ́n ti dúró déédéé. Èèyàn láti na England láti lọ sí ní ìpele tí ó kàn. A ò lè ṣe ìrísí lápá bẹ̀. Aago ìléwọ́ tó wọlé agbára ìyẹn fún àwọn tó ń gbọ́ wa fúngbà kọ́kọ́. Wọ́n náà ni 08055511110 tàbí 070-66-771-822. Ẹ má gbàgbé tẹ́ ẹ bá ti pè tá a bá ti gbé tá a bá ti kíyin pé àlè àmọ̀ zuma ayanzu ẹ̀yìn máa dá lóhùn pé ni a fẹ́ lamọ̀ àwọn ẹni tó fẹ́ ni ìyẹn lápá bẹ̀ gọ́gọ́ ni ẹjẹ̀ wọ̀nyàn tó wà lójú òpó àlè àmọ̀ zuma ayanzu.
1: Ẹni a fẹ́ lamọ̀. Mo mọ̀ pé England máa mú ọkọ̀ lójú ọ̀nà. Bẹ́ẹ̀ni ti NFF yìí, mo fẹ́ tán tó ní ìwọ̀n tá a fi jẹ́ pé wọ́n á fi square peg le square hole. Kọ́ máa kàn lọ́wọ́ èèyàn tí ò nífẹ̀ẹ́ bọ́ọ̀lù sílẹ̀. Tí àwọn tó nífẹ̀ẹ́ bọ́ọ̀lù tán bẹ̀mí zí àti ṣẹ́ takuntakun. Ṣùgbọ́n ìní ti tó náà tó bá kàn sí lọ́gbọ́ èèyàn kan tó jẹ́ wípé kò mọ̀ nípa bọ́ọ̀lù tí ò nífẹ̀ẹ́ bọ́ọ̀lù sílẹ̀. Kò ní mọ nǹkan tó rí yẹ kó ṣe. Bẹ́ẹ̀ àwọn tán bá dẹ̀ ti gbé síbẹ̀ yẹn náà. Iṣẹ́ tí mo fẹ́ kán ṣe ni wípé ẹni tó bá ti jẹ́ coach kán fi coach sílẹ̀ kó ṣiṣẹ́ ẹ̀ kán máa dictate fún kán máa sọ pé ẹni tá a fẹ́ kó gbá 7 ni ẹni tá a fẹ́ kó gbá 9 ẹni tá a fẹ́ kó gbá 10 ni ṣùgbọ́n kán jẹ́ kí coach yẹn ṣiṣẹ́ kán fi sílẹ̀ the first year kán jẹ́ kó ṣiṣẹ́ kán ríṣẹ́ ẹ̀ ṣùgbọ́n ìyẹn ìṣiṣẹ́ náà tó bá ti jẹ́ wípé àwa là ń dictate fún coach nǹkan yẹn ó máa ń fọ safe coach àná àwọn ọmọ títí kó wá àwọn tọ́bẹ̀ kó wá wọn ò ní fẹ́ dáńsọ̀ the tune of the coach yìí tì mí yẹn gbúdọ̀ gbàlú látàkúrẹ́.
0: Ẹ ṣe bà mí ò ní wáyé tì. Wọ́n láwọn ń fẹ́ àwọn àtúntò tẹ́ bá gbé olùkọ́ ni wá. Ẹ fún olùkọ́ ni láàyè láǹfààní ẹ jẹ́ ohun ṣiṣẹ́ tó mẹ́ṣe dáadáa. Kì í ṣe pé kẹ́ gbé olùkọ́ ni wá kẹ́ tó máa làálẹ́ lọ́wọ́ kẹ́ má jẹ́ fún láàyè láti ṣàwọn iṣẹ́ tó yẹ kó ṣe. Ẹ jẹ́ ohun ìyọ̀ tó wà lápá bí àlè àmọ̀ zuma ayanzu ẹ kó ojúmọ́.
1: Ẹni a fẹ́ làwọn àwọn tó fẹ́ mi.
0: Ẹ kó ojúmọ́ sà.
1: Ẹ káàárọ̀. Èmi ni aláṣẹ ilé-iṣẹ́ Nigeria Coast Trade Association of Nigeria.
0: Èmi ti já yẹn o, èyí tẹ́ ẹ sọ yẹn ẹ láti ẹkọ̀ dárúkọ ara yín ni mo ti gbà. Ìgbà tẹ́ ń dárúkọ ilé-iṣẹ́ ẹ̀ má bínú mo jábẹ̀.
1: Onípolówó ni. First off ló bá yẹ sọ láti ìlú Ìbàdàn.
0: Ok.
1: Ìyá ẹ̀ka rẹ̀ kò wọ Kwetọ.
0: Ẹ ṣeun sà.
1: Ìyá mo kí àwọn ará Ondo State náà pẹ́ Kwetọ.
0: Ẹ ṣeun.
1: Ya ẹ̀kọ́ mi fẹ́ dá síbẹ̀ bí ọ̀rọ̀ tí ẹ tó kọ̀ lóṣì tó sọ. Torí ọ̀rọ̀ Nàìjíríà ẹ̀ ó nídi sùúrù. Ìkọ́ tó bá mú coach wọ́n tún máa láyé lọ́wọ́ síbẹ̀ kó fi coach ńlẹ̀ kó ṣiṣẹ́ ẹ̀ kó mọ àwọn àtúntò ká tò sí ọ̀rọ̀ ti football. Sọdọ́rẹ̀ fi coach ńlẹ̀ kó ṣiṣẹ́ ẹ̀ kó ṣe àṣẹ dáadáa. And again, má ṣe lead àti ní Kasilano, à lè fi ṣe dáadáa. Tí wọ́n lè máa fi dáadáa lọ náà, àwọn wọn rí bí yàn sí. Ìyókò wọn ò lọ sí Abiodun lè wọn, mo kì í yẹ pé tó.
0: Ọ̀nà ìbùkún lọ́wọ́ lẹ́ ń support.
1: Actually, wọ́n nù wá ní ìjẹta Manchester United mo ṣe.
0: Ẹ̀yin máa yù. Mo ṣe àwọn ti fi yín pa gan. Onítẹ̀ bá ń múra ní sáà tẹwà ìpẹ́ lè má ní kankan gbà torí iṣẹ́ pọ̀ níwájú yín. Ẹ gba champion tó gbá league tí ó tọ́ ni.
1: Yà mo máa ń like sport yẹn gan. Ṣẹ́rí máa yù ẹ́. Ṣé gbọ́dọ̀ mi?
0: Mo ń gbọ́ yín.
1: Ṣẹ́rí máa yù ọ̀nà ẹ̀yìn wọn lẹ́sìn ó dáa. Bẹ́ẹ̀ni, ó tún ní ọwọ́ àlékún dáa.
0: Bọ̀ kí ló ṣẹlẹ̀ pẹ̀lú red card tí Man City tún náà yín?
2: be ma gbo iko to ko fa se ri ko si ma yu yen ko be ma gbe rational at the core together so ko be ti ko fun kan be ni to ba ma je yen e pe ise fraka yon be abi ko yon ni ise fraka yon na o wa lo me o wa lo ta ko meji yen n be ta se ko e ba ti to do si e ko lo si be we di le ko lo si e da ko lo ko afi win go sa grassroots

0: ẹṣeun ètò láwùjọ iná ni ẹṣin tẹ́tí sí àti lọ gbọ́ abala nínú ìtàn tòní àti gbọ́ bí ìtàn ti sọ fún wa nípa ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Oyenusi àwa náà ta bá sì wò náà láti nǹkan bí ọdún díẹ̀ sẹ́yìn àwọn òṣèré orí ìtàgé wọ́n fi ìtàn yìí wọ́n fi ṣe eré àgbéléwò ètò sì jẹ́ pé ó kọ́ púpọ̀ wa ó kọ́ wa lọ́gbọ́n dáadáa bá tún ṣe tún fi etí wa gbọ́ lóòrọ̀ tòní nípa ìtàn tí ń sọ fún wa nípa Oyenusi dókítà Oyenusi tó jẹ́ pé lẹ́yìn rẹ̀yìn ló wá jẹ́wọ́ pé òun kì í ṣe dókítà lábẹ́rẹ́ o ṣùgbọ́n tó jẹ́ pé mọ́ ṣiṣẹ́ ìwòsàn fáwọn ènìyàn ká fi sọ́wọ́ òsíwá ká mọ́ fi jẹun ká mọ́ tún síwájú báyìí lórí ètò láwùjọ lọ sí abala ojú ọjà rèé ká tún wo ti wọn ni fún wa lójú ọjà tòní ká mọ bí a ti gbáradì bá a bá fẹ́ lọ ra nǹkan lọ́jà tàbí tá a bá fẹ́ ṣe okoòwò rẹ̀ à ń padà bọ̀ ẹ mọ́ yìí kúrò.
1: Ẹ kú ojúmọ́ ẹ kábọ̀ sí abala ojú ọjà fún tòní ohun tajà náà sì wà ní kálẹ̀ ló sì ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún wa ohun tí wọ́n ń tà oye tó ṣe ṣe kí a bá tabá fẹ́ rà lójú ọjà oye ẹ bá wa kalẹ̀. Ẹ bá fẹ́ ra báyìí bullet ti máa ń ra
2: Abuja la ti máa ń ra gbọ́gbọ́ládá
1: gbọ́gbọ́ládá ó dà èlò lẹ́ máa èlò ni ẹ máa ń ra báàgì
2: a lè ra báàgì 350,000 pẹ̀lú mọ́tò ajẹ́ 360
1: ṣé báàgì ńlá yẹn ni 350
2: bẹ́ẹ̀ kékeré báàgì ńlá ni 350
1: báàgì kékeré ni 370 ok ṣé 370 ẹ wá ni jálẹ̀jálẹ̀
2: oye ẹnìyẹn o
1: ó dà tí èèyàn bá fẹ́ bẹ̀rẹ̀ owó bẹ́ẹ̀ dúró èlò ló lè fi bẹ̀rẹ̀
2: for a start tó bá ṣe ní 100,000 lè fi manage rẹ then you start growing little by little.
1: Okay, tó bá ní bí 100,000 ó lè fi bẹ̀rẹ̀. Mo tún rí pé ìkan náà wà tẹ́ ẹ lọ sínú kinní.
2: Ẹ̀gúsí lílọ ni agolo 400 naira rọ́bà 4,000.
1: Agolo 400. Àwọn eléyìí èlò ni agolo kọ̀ọ̀kan ẹ̀.
2: Agolo wẹ́wẹ́ 500, agolo lílá 400.
1: Ṣé 500 yẹn wà ní jálẹ̀?
2: Bẹ́ẹ̀ni ma.
1: Kò gba bóyá tí yẹn bá tiẹ̀ wá pé àwọn mo fẹ́ ra. Ilé ìtẹ́ pé 500 yẹn ṣé 500 yẹn wà ní jálẹ̀ jálẹ̀?
2: A lè ta fún kọ́sọ́mà náà ní 450.
1: Ó dà ẹ̀kọ́ yẹn ẹ sọ wípé ẹni báàgì ẹ ní 350,000. Ṣé torí pé àkókò tá a wà yìí ló ṣe jẹ́
2: 350,000?
1: Ṣé ó ṣeéṣe kí ó tún wálẹ̀ ní ọdún ìbò parí àbí 350 yẹn náà ló
2: ṣe máa wà? A lè sọwọ́ ọlọ́run ló wà ó ṣeéṣe gan kó wọ́n sí ni lórí àsìkò tó máa wálẹ̀ láwàá
1: yìí. Ẹ ṣe máa
2: ọlọ́run ṣe ń bọ̀ sí.
1: Ọ̀rọ̀ náà lẹ ti gbẹlẹ́ ní òǹtajà wa yẹn èyí tí wọ́n ń tẹ ẹ̀bùsí. Ẹ jẹ́ ká tún tẹ̀síwájú ká tún bá ẹlòmíín sọ̀rọ̀ ká tún gbọ́ iye tí àwọn náà ń tà tẹ wọn.
3: Ẹ kaarọ̀ ma.
1: Ẹ kaarọ̀ ma. Kí lẹ ń ta bí báyìí ma.
3: Mo tọ ẹ̀bùsí.
1: Òkè ma tí a bẹ́ fẹ́ rẹ̀ ẹ̀bùsí báyìí ló la lè rẹ̀ àmì.
3: Ṣé Kóńgò pẹ̀lú àbí báàgì?
1: Báàgì àti Kóńgò.
3: Kóńgò ilé báyìí ilé ìbára.
1: Mo rí pé ẹ di àwọn nǹkan sínú ọ̀rá ilé kan ti lò ilé lẹ́ńtà
3: yìí. Ilé báyìí 1,750 láfọ̀ngò.
1: Láfọ̀ngò yẹn ni 1,750.
3: Ilé báyìí mẹ́ta 1,000.
1: Okè.
3: Àǹtí. Ilé báyìí 12 1,000. Fáwọn tó sà.
1: Fáwọn tó sà. Ọ̀dà màá tí ẹ bá fẹ́ ra bí ègúsí báyìí ibo láti lè rí ra.
3: Mo ń ta báàgì.
1: Ẹ pé bo lẹ ti máa ń rà.
3: Ilẹ̀ Haúsá ni.
1: Ilẹ̀ Haúsá lè ti
3: bẹ́ẹ̀ ni.
1: Ọ̀dà màá. Ṣé torí pé àkókò tá a wà ló jẹ́ kí ègúsí yẹn wọ́n ni àbí bó ṣe wà láti ọ̀rẹ́
3: báyìí? Ẹ̀gúsí yóò kì í wọ́n ní táìmù ìtẹ́lẹ̀sẹ́lẹ̀ bọ̀ ní yíyẹ o won ni te ka n to ma ja to to le lele sugbon ni ye o won ko si
2: o da mo se o possible ko je wi pe o wa le ko to di pe odun ipari abi oye ta si ma ba loju
3: e o le so tori time to ja la wa in September August
2: o ti ja ba
3: bo ko bo ko su ba e o won ni so to wa de si won lo ma won die die lo ko duro si bo se wa o ko pada wo si
4: Lawujo.
5: Eje ka jo so asoyepo.
6: Kawujo wa o ma ba baje.
5: Lawujo ko gbodo baje.

0: ẹ ṣeun fún ìdásí tìyín ẹyin náà fẹ́ dásí nọ́mbà tí ẹ lè fi pè wá nìyí 08055511110 ẹ kú ojúmọ́ o
1: ẹ kú ojúmọ́ o
0: ẹ ṣeun ẹ káàárọ̀ o
1: ṣẹ́gun ṣẹ́gun láti lọ́wọ́
0: à ń gbọ́ yín sà.
1: Nǹkan tí ọ̀gá mi Adébọ̀wá lè sọ pé kì í ṣẹ̀bi wọn nǹkan kan ṣẹlẹ̀ sí mi ní ó lé lọ́gún ọdún báyìí mo wà ní skul kan secondary school ni nǹkan kan wá ṣẹlẹ̀ sí tíṣà kan principal wa ní ká dá 100 naira nígbà yẹn ọ̀bọ̀ ó fẹ́ràn wá tó bí ọ̀sẹ̀ kan owó yẹn ò wọ́n ò dá kíákíá ọ̀gá wá pè wá jọ ó ní ó lẹ́yìn tíṣà wọ̀nyí ó lẹ́ máa láhùn o ó ní wọn ní ọlọ́run ní kẹ dá 100 naira ó ní oní ẹ̀dẹ̀ fáǹgẹ̀ difficult to contribute pé ìjẹ́ ó sinmi sà ó ní mo lẹ́kí sà ó ní kí mo ṣàpò tèmi lèmi ti fẹ́ mówó ó ní kì í ṣàpò tẹ̀yí lẹ̀yìn ti fẹ́ mówó ó ní bí báwo ó ní àpò skul lẹ̀yìn ti fẹ́ mú 100 naira yẹn kì í ṣe sálárì yìí pé nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn kì í ṣẹ̀bi wọn.
2: Ẹ ṣe ọ̀gá mi ṣẹ́gun
1: láti lọ́wọ́.
2: Ẹ ṣeun fún
0: ìdásí tìyín 0055511110 tàbí 0706677182. Ẹ kú ojúmọ́ o. Ẹ ṣe mi káàárọ̀.
3: Ọ̀pọ̀lọpọ̀ yín ò ní jọba.
0: Àmì o àtẹ̀yìn náà.
3: Ṣé iṣẹ́ yẹn ò lè jóná?
0: Àmì o.
3: Ṣé ti pé wọ́n ń dọ́gbó jò all over the world báyìí?
0: Ẹ ṣeun gan-an.
3: Ẹ lọ sí kí ni wọ́n ti pe garden ọjọ́ mad ẹ̀ bá ń bẹ̀.
0: Ẹ ṣeun.
3: Kẹ́rí àtọ̀má máa gbìyànjú ti wa ní ẹ̀jìn Adéwọlá ni. Torí wípé àwọn leaders wa ti sáìn. Tọ́ bá sáìn tọ́ wípé kò sí ìwọ̀n tá a lè ṣe. Wọ́n ní kì í ṣe pé kí wọ́n mọ nǹkan tó dà. Bọ̀ wọ́n rí pé kò sí ìwọ̀n tá a lè ṣe. Wọ́n bá burú jù wọ́n á kó lógun ti wọ́n. Yíwọ̀n àwọn ológun bọ́ kì í fi àjẹ wọn tù. Wọ́n kọ̀ntínú. Kẹ́rí kí ọmọ kèrè àti gómìnà àwọn tẹ́lẹ̀ Fáyọ̀ṣe. Pẹ̀lú bọ́ ṣe ń sọ̀rọ̀ mi expect kí ààrẹ Tinubu fi wọ́n sípò. But one thing tá bára wa ni mo jẹ sọ pé kò tá bára wa ẹni bá ti ń wù wọn bọ́dẹ̀ ẹ̀ pàwọ́ lọ báyìí tó bá ti sọ pé dáadáa náà ṣe ọmọ rẹ̀ ọjọ́ wo ló ti sá kúrò ní nàìjíríà ńgbà lẹ́yìn ìgbà tó ṣiṣẹ́ pẹ̀lú jonathan àbúrò ló ti ń sọkòrò sí ní nàìjíríà rọrùn ni òpélé afẹ́yìn ọ̀fà wa leader lórí gọ́ọ̀mù kọmíṣánná ó lè lọ sí state hospital bíi fóun fẹ́ jókòó lọ gba treatment ibẹ̀
0: tó gbókù díẹ̀ àkọwọ́ àwọn akúnṣílẹ̀ ẹgbẹ́ ìṣù. Bọ́dà ẹ ṣeun fún ìdásí tìyín 0055511110 tàbí 0706677182 láti fi èròǹgbà tìyín hàn lórí àwọn ìta tí ń bá alábala yìí. Ẹ kú ojúmọ́ o.
3: Ẹ kú ojúmọ́ o lókè.
0: Ẹ ṣeun káàárọ̀ o.
3: Ẹ kí ẹ̀mọ́ kò yẹ ẹbí ṣẹ́ dásí.
0: Orúkọ yín ìwà àti ibìtẹ̀ tún fẹ̀ wá.
3: Orúkọ tẹ̀mí ni ọjọ́ Joshua láti
0: Àpẹ́. Ẹ bá wa kúrò lẹ́gbẹ̀ẹ́ kan tẹ̀ fi ń gbọ́ wa. Ẹ sún kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín tàbí kẹ pa ká lè gbọ́ra wa
3: dáadáa.
0: Ẹ ṣeun ẹ káàárọ̀ ẹ ti wọlé
3: o. Ẹ ti ń gbọ́ báyìí dáadáa.
0: Ẹ ti ń gbọ́ dáadáa báyẹn.
3: Ṣé ti ń gbọ́ ọ̀rọ̀ mi?
0: A ń gbọ́ yín, a ń gbọ́ yín lágbo yín.
3: Ok. Tí ó bá tẹ̀ sọ pé kọ́ lọ jẹ àkàrà fún àkàrà ẹyọkọ báyìí 100 naira ni wọ́n ń tà á ṣẹ̀bámọ̀. Tọ́ba tẹ̀yàn tọ́ba ara márùn-ún. Ẹ̀kọ́ ewé náà bọ́ 200 naira. Tí ẹ bá ra mẹ́ta, ṣẹ́kò ju 1,000. Ṣé gbogbo wọn ilé tó ń sọ yìí kò sí ọ̀rọ̀ ńbẹ̀ wọ́n kò wù wọ́n kọ́ máa fìyà jẹ aráàlú ni. Ìyẹn lọ bẹ́ẹ̀. Ó pé tábà àwọn ológun àbí àwọn ọlọ́pàá ni mo gbọ́ tó ń bọ́ síta tó ń wọ̀n sọ àwọn olùtayárí tó ń fún wọn lówó pẹ́ṣẹ́rẹ́ pé wọn ò rówó gbà tó ń kígbe. Ẹ̀rọ tún wá ìbòrò pa aráàlú nìkan ìyá jẹ́ ológun náà tún jáde ẹrù ní sóṣù gbìngàn náà táwọn náà kígbe pé kò só pọ̀ tádẹ ń gbọ́ pé wọ́n ní wọ́n tọ́jú wọn àṣẹ irọ́ lálẹ́ irọ́ ni ṣé ìjọba apc yìí ó lágbára tanú wá tẹ́lọ́rùn kò yé mi ò yẹn.
2: Ẹ ṣeun fún èrò tìyín 0706677182 tàbí 0055511110 ẹ ti wọlé.
4: Ẹ káàárọ̀ ẹ̀yàn lóòótọ́ wọn.
2: Ẹ káàárọ̀ sá.
4: Tóyè lórúkọ mi láti ìṣò àkókò. Ṣé rí ọ̀rọ̀ ọmọkùnrin yẹn? Èmi fẹ́ yàtọ̀ díẹ̀. Kì í ṣe pé torí pé nǹkan dá ní Nàìjíríà. Ṣé rí àwọn tí a bá fi ṣe aṣojú ní orílẹ̀-èdè míì agbódegbà ni wọ́n jẹ́? So kì í ṣe pé nǹkan rọrùn nílùú ṣùgbọ́n òun ó gbọ́dọ̀ sọ nǹkan tó dáa ṣe láti fún àwọn èèyàn nílùú wa bí public relation ni chief public edition with an in the new bit of work for Nigeria. So I'm on Kotomama so to need so pay in call down in Nigeria. She bought what I want me, Lou. I'm a bill this year. Hello, hello, hello.
0: Ẹṣeun fún ìdásí tí yín bí àlégbà ìpè kan sí kó tó di pé a mọ̀ lọ sí kókó ọ̀rọ̀ tòní níbi tí a ti mọ̀ gba àlejò lórí kókó ọ̀rọ̀ léyìí tí a fẹ́ pẹ̀ kẹ́lò ẹ̀kọ́ ojúmọ̀ ẹ̀ ti wọlé o. Hello, ẹ̀ ti wà bẹ́ẹ̀ o. Oda o ti re 0805551111 tàbí 0706677182 ìní àwọn nọ́mbà tí o wọlé síbí.

0: bẹ́ẹ̀ ni ọ ọlọ́run voice of testimony dé gbogbo ẹ̀yìn ènìyàn ẹ wá pàdé baba voice of testimony ní glonet ní potu one f láti táyé ọmọ ẹnìyàn ṣe lórí ètò tá a pè ní bíbélì wí ó yá o ẹni àmì òróró ọlọ́run ti wá ń kalẹ̀ fún yín
1: prophet and servant aburumaku stephen
0: ojú adéyẹmí lórí ètò tá a pè ní kíni bíbélì wí.
2: aago mẹjọ àbọ̀ àṣálẹ lórí ìkànnì glo 99.1 fm ìjàpọ̀ estate àkúrẹ́.
0: ẹ wá gbọ́ ọ̀rọ̀ ìtúsílẹ̀
3: ọ̀rọ̀ ìwòsàn
0: ọ̀rọ̀ ìmúniláradá
3: tẹ́tí sí ètò yìí.

0: ìpele méjì lètò yìí yóò máa pín sí.
1: Ìpele àkọ́kọ́ la ó ti máa mẹ́nuba àwọn ìdojúkọ tá à ń rí nínú ìgbéyàwó lóde òní àti àtúnṣe sí wọn.
0: Ìpele ìkejì la ó ti máa kọlu agbódo ìfẹ́.
1: Gba àyàfọkọ̀
0: gbọ̀kọ̀ fàyà.
1: That is máa ṣe
0: ẹ pè wá kẹ́ ẹ tún kọ lẹ́tà sí wa lórí ètò yìí.
1: Fún ìbéèrè ẹ pè wá sí
0: 08035632F82.
1: Today's own with Ọlálójú.
0: Ẹ máa gbọ́.
2: Ẹ̀yin olólùfẹ́ àti ẹ̀yin tó ń wá ìfẹ́.
3: Ẹ káàbọ̀ sí ọgbà ìfẹ́, ètò tó ń fún ọkàn láyọ̀ àti ìtura.
2: Pẹ̀lú olólùfẹ́ ẹ̀yin MC Chochike.
3: A ó ka àwọn ìkíni fún olólùfẹ́ tí o yàn láàyò.
4: A ó tún fi àwọn orin ìfẹ́
3: gbé e lárugẹ. A ó tún bá yín wá ìfẹ́ tòótọ́. Ẹ ó tún láǹfààní láti máa gbọ́ àwọn àṣírí ìkọ̀kọ̀ Secret Place.
5: Odò ìfẹ́ kún máa lò ẹ́. Bínú ìfẹ́ jó mi ò kò yá.
6: Láti agogo mẹ́sàn-án sí agogo mẹ́wàá ní gbogbo ọjọ́ Wednesday.
2: Ní kẹ́ pàdé bàbá ìfẹ́ Olúkáyọ̀dé Ajayi Chochi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ sí Chochike.
3: Bẹ́ẹ̀ni, ẹ darapọ̀ mọ́ mi lórí ìkànnì Glow 99.1 FM Ìjàpọ̀ Estate Àkúrẹ́.
7: Ìfẹ́ là kọjá òfin o.
3: Ọgbà ìfẹ́, ìfẹ́ ni gbogbo nǹkan, ìrìnàjò ìfẹ́ wọ̀.

0: ìràwọ̀ kò lè mọ́lẹ̀ tó ṣùpá. Adé orí ọ̀pin òjò tẹyẹkẹyẹ. Glow 99.1 FM, Àkúrẹ́ Àgbálẹ́tu.
1: 99.1 FM, Ìjàpọ̀ Àkúrẹ́.

0: ìdè tó dé ọ kó máa já.
1: Àmì.
0: Ìdè tó dé ọ kó máa já.
1: Àmì.
0: Ìdè tó dé ọ kó máa já.
1: Àmì.
0: Ìdè tó dé ọ kó máa já.
1: Àmì.
0: Ìdè tó dé ọ kó máa já.
1: Àmì.
0: Ìwọ tí àrùn rọpárọsẹ̀ ń dá dúró sójú kan yẹn. Afẹ́fẹ́ àlàáfíà kó fẹ́ dọ̀dọ̀ rẹ báyìí.
1: Àmì.
0: Ọ̀rọ̀ yìí kó tú ọ sílẹ̀.
1: Àmì.
0: Ọwọ́ àtẹsẹ̀rẹ yẹn tó ti rọ lórúkọ Jésù kó máa gba ìmúláradá.
1: Àmì.
0: Ẹ̀jẹ̀ kó bẹ̀ sí flow níbẹ̀.
1: Àmì.
0: Omi ara kó bẹ̀ sí flow níbẹ̀.
1: Àmì.
0: Gbogbo ohun tí a ti sọnù mọ́ àgọ́ rẹ lára ogun ọ̀run dá padà.
1: Àmì.
0: Ọlọ́run àlàáfíà dọwọ́lé ọ.
1: Àmì.
0: Oníṣègùn láwù ọ sàn.
1: Àmì.
0: Arákùnrin tí a gbé sínú túbú ayé lórúkọ Jésù ó yá jáde.
1: Àmì.
0: Ó yá jáde.
1: Àmì.
0: Ìwọ tí ìpọ́njú àìrọ́mọbí tí a ti dì ọ́ nínú tó ń bá ọjà lórúkọ Jésù ó yá atú inú rẹ̀ sílẹ̀.
1: Àmì.
0: Ìdáǹdè ńlá kó dé bá ayé.
1: Àmì.
0: Ìdáǹdè ńlá kó dé bá ayé yín.
1: Àmì.
0: Ó ń ṣiṣẹ́ bí irin ìjẹ ìmírin lóúnjẹ lórúkọ Jésù atú ayé rẹ̀ sílẹ̀.
1: Àmì.
0: Kógo rẹ̀ lọ fọhùn.
1: Àmì.
0: Kógo rẹ̀ lọ fọhùn.
1: Àmì.
0: Aráyé ti rò pé wọ́n ti paná ògo Joseph ṣùgbọ́n ògo rẹ̀ padà dìde lórúkọ Jésù ògo rẹ̀ kó dìde fọhùn.
1: Àmì.
0: Lásàrò ti kú wọ́n ti gbàgbé rẹ̀ ó padà dé àlàyé kó ògo rẹ̀ kó fọhùn.
1: Àmì.
0: Níbi ayé gbàgbé rẹ̀ ti kógo ọ̀run gbé ọ dìde.
1: Àmì.
0: Ọlọ́run àlàáfíà kó ránṣẹ́ sí ọ.
1: Àmì.
0: Kó mú ọ láradá.
1: Àmì.
0: Gba iyè.
1: Àmì.
0: Gba ìdáǹdè.
1: Àmì.
0: Gba ìtúsílẹ̀.
1: Àmì.
0: Gba ìsọdọmọ.
1: Àmì.
0: Gba òmìnira.
1: Àmì.
0: Gba òmìnira.
1: Àmì.
0: Gba òmìnira.
1: Àmì.
0: Gba òmìnira.
1: Àmì.
0: Bẹ́ẹ̀ ni kó rí.
1: Àmì.
0: Àṣẹ́gun.
1: Àmì.
0: Lé orúkọ ńlá Jésù Kristì Olúwa wa.
1: Àmì. Àmì. Àmì ní orúkọ Jésù.
0: Kí a tó ṣe ohun gbogbo tó kó dàbí ìṣẹ́jú bí mélòó kan lání. Ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu mi.
2: Hear the word of God for me.
0: Pe gbogbo eyin omo Olorun to
2: gbo. Inviting all the children of God.
0: Sori lola.
2: To my success tomorrow.
0: Olúwa rán mi ní iṣẹ́ kan.
2: The Lord sent me on a message is life.
0: Afẹ́ kọ́
2: praises. Want to sing praises, want to dance.
0: Olúwa ni òun fẹ́ fi ṣiṣẹ́ agbára ńlá.
2: The Lord said he's going to walk wondrously through it.
0: Kan tó jẹ ológun jùlọ kó
2: kọ́ sínú rẹ̀. If you are coming, come with what your challenges are.
0: Ohun tó jẹ ológun jùlọ.
2: And come.
0: Lórúkọ Jésù. Ayé rẹ̀ ni tó mọ̀. God bless you.
3: Amen. Ọ̀sẹ̀ tó ń bọ̀ ló dà lágbára lédò àkókò tí kò wà ní pápámọ́ra. Nọ́mbà tí wọlé tààrà sọ́dọ̀ bàbá wa Prophet J. Falayé náà ni 08032098112 08032098112. Ògúrí ọkọ̀ wà ní pópónà Ṣọ́ṣà ìyẹn Edu Village ní Kwari ní Stonework ń bẹ. Àlàáfíà fún gbogbo ọmọ Ọlọ́run tòótọ́.

0: then àwọn èèyàn lè wọ́n lè fi pa wọ́n lè fi ba lòpọ̀ wọ́n lè wùwà ipa sí wọ́n lè ara àṣẹ. So there are a lot of abuse that can come in that Benin.
1: Ni látàrí pé kọ́mọ má sí ní ilé ìwé.
0: Benin sọ.
1: A sì ń sọ àwọn kan lẹ́ẹ̀kan wípé ẹni pé kò ń ṣe privilege pé ẹ̀tọ́ ni ìwé kíkà fún àwọn ọmọ pàápàá jùlọ ọmọbìnrin. Ẹ bá wa tún sọ fáwọn òbí tán wà nílé. Ẹ bá wa rán wọn létí pé ẹ̀tọ́ àwọn ọmọ wọn ni fún ọmọ wọn láti kó wà ní yàrá ìkàwé kó wà ní iléèwé. Tẹ́yìn ní ìsìn báyìí tẹ́ bá dúró ní yàrá ìkàwé ẹ dákun báàlẹ̀ ẹ fẹ́ bá débi tẹ́ dé.
0: Lóòótọ́ ni wípé ẹ̀tọ́ àwọn ọmọ kì í ṣe wípé ẹ̀ ń ṣe wọ́n ní àǹfààní. Ẹ̀tọ́ wọn ni it is their fundamental right láti wà ní láti
1: kẹ́kọ̀ọ́.
0: Bó ṣe jẹ́ ẹ̀tọ́ wọn ni fún yín láti tọ́jú wọn. Ara ìtọ́jú ni pé kí ọmọ kó ní òye kó ní ìmọ̀ kó ba lè wúlò fún ara ẹ̀ àti fún àwùjọ.
1: Lọ́jọ́ ọ̀la. Oda, ẹjẹ́ ń bí lèrè lè gẹ́gẹ́ bí elétò ìlera tí ó ní ìrírí. Kí ni ìdojúkọ tí ẹ rò pé àwọn ọmọbìnrin wà ní wò yìí ní sáà yìí tí wọ́n ní jù? Kí ni ìdojúkọ táwọn ọmọbìnrin wà? Kí ni challenges tí àwọn ọmọbìnrin wà tí wọ́n ní jù lọ látàrí nǹkan tẹ̀yìn ti rí? Bí a ti máa ń bá àwọn akẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ àbí ẹ̀ ń bá àwọn ọmọ kéékèèké sọ̀rọ̀ nǹkan, kí ni nǹkan tí ẹ rí tí ó fẹ́ pọ̀ jù lára ìpèníjà tí àwọn ọmọ yìí tí wọ́n ní?
0: Lára àwọn ìpèníjà tí wọ́n ní ni pé àwọn òbí àwọn iṣẹ́ wọn kù díẹ̀ káàtó nípa bíbójútó àwọn ọmọ, nípa títọ́ni àti nípa fífetí sílẹ̀ sí wọn.
1: Ìyẹn ni pé ọ̀pọ̀ òbí gan kì í gbọ́ nǹkan tí ọmọ wọn tó bá sọ.
0: Bẹ́ẹ̀ni.
1: Ta ló wá ń gbọ́ nǹkan tí ọmọ wọn sọ? Ṣé àwọn èèyàn ni máa lọ sọ̀rọ̀ fáwọn èèyàn?
0: Bẹ́ẹ̀ni, wọ́n máa ní àwọn alábàásọ̀rọ̀ míì. Mo fẹ́ ṣe
1: example
0: nígbà tí mo wà ní ọ̀dọ́, ó ní èèyàn kan ta máa ń wò gẹ́gẹ́ bí èèyàn tó mọ bóyá tí òye yé jù wá lọ. So èmi àti ọ̀rẹ́ mi yẹn lọ bá wọn pé a máa ní menstrual cramps, like heavy cramps. So n pé kán lè tọ́ wa sọ́nà bá ṣe máa àbí nǹkan tá a lè ṣe. Èsì tí àǹtí yìí fún wa ni wípé tí a bá ta bá ti lè mọ ọkùnrin gbogbo cramps yẹn ó máa wálẹ̀. But thank God that a ní àwọn òbí tó yẹ pé ẹ mọ̀ akọ̀wé ń pé ó yẹ kó yé wọn pé ọ̀dọ́ ni wọn, wọ́n máa yé wọn ju àwa lọ. Ọlọ́run ṣe ń pé a ní àwọn òbí tó ń gbọ́ wa àbí tí a lè bá sọ̀rọ̀ ta máa sọ fún pé nǹkan báyìí ń ṣe mí o, belé ló ṣe ń ṣe mí o, and they were able to put us through and that was it. So tí ẹ bá lis ten sí àwọn ọmọ yín, tí ẹ bá fetí sílẹ̀ fún wọn, àwọn tí ẹ rò pé bóyá wọn ò sí ní ilé ẹ̀kọ́ yẹn àbí tí ẹ ń wò pé àwọn ọmọ yín wọn ò nílè bá rìn, àwọn ni wọ́n máa padà lọ bá náà máa lọ fi ọ̀rọ̀ wọn lọ. And èèyàn tí ò nǹkan téèyàn bá mọ̀ ló mọ̀, nǹkan tí ò bá mọ̀
1: kò mọ̀. Ìmọ̀kùmọ̀ ló mọ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Ìmọ̀kùmọ̀ tó mọ̀ yẹn ló máa máa kọ́ àwọn ọmọ, ó ti lè máa tàn wọ́n gan.
0: So it is very important.
1: Lẹ́nujọ́ mẹ́ta yìí là ń gbọ́ pé wọ́n kó àwọn kan lọ sí Libya, wọ́n lọ fi wọ́n ṣe òwò ẹrú, wọ́n lọ wọ́n mú wọn sìn níbẹ̀. Obìnrin dẹ̀ ni gbogbo àwọn èèyàn tó pọ̀ jù tẹ bá rí gbogbo àwọn tó ń wá láti ibẹ̀ yẹn àti ìrírí wọn nígbà tí wọ́n bá oníròyìn sọ̀rọ̀. Ẹlòmíì ni wọ́n ti lò wọ́n nílòkulò, ẹlòmíì ni àwọn ó ní oṣù táwọn ti jẹun ẹ̀ mẹ́ta kọ́ìn, ẹlòmíì à ń sọ pé wọ́n á máa bá wọn ṣe kò tọ́, wọ́n á tún máa lọ rẹ́ǹtì àwọn èèyàn tá máa bá wọn ṣe torí wípé kán lè máa fi bí láìsí pé wọ́n fi wọ́n yáwó síbẹ̀. Jọ pé gbogbo ara ní iṣẹ́ láti ṣe o. Ṣé kiní ìka àwọn ọkùnrin níbi nǹkan ṣá?
0: Bẹ́ẹ̀ni ó kàn wọ́n.
1: Lóòótọ́.
0: Bẹ́ẹ̀ni.
1: Irú èmi báyìí ó kàn mí.
0: Ó kàn yín.
1: Àtàwọn ọkùnrin tó ń gbọ́ wa.
0: Gbogbo wa la níṣẹ́ láti ṣe.
1: Níbo ló ti kàn wá?
0: Ní ṣé nípa títọ́ ọmọ ọkùnrin àbí.
1: Ní tá à ń sọ lónìí, ṣé nǹkan ń bẹ tó kàn wá ń bẹ báyìí?
0: Ìwúlò òbí ó ṣe pàtàkì. Ìwúlò bàbá, ìwúlò ẹ̀gbọ́n láti tọ́ ọmọ, láti kọ́ wọn, láti fojú sí wọn, láti jẹ́ kí òye kó yé wọn, ó ṣe pàtàkì nínú ilé.
1: Ó ṣe pàtàkì nínú ilé.
0: Bẹ́ẹ̀ni sọ.
1: Kíní kan ni mo kọ́ lẹ́kọ̀ọ́ lónìí báyìí nínú àwọn nǹkan tẹ́ sọ ni wípé àwọn òbí ní ipa láti kó, àwùjọ náà ní ipa tiẹ̀ láti kó.
0: Bẹ́ẹ̀ni.
1: Gẹ́gẹ́ bí àjọ Big Gift ṣe máa ń lọgun ẹ̀ tantan ní gbogbo ìgbà. Kíní kan ni mo tún fẹ́ fààyò yẹn sọ lẹ́kan wípé ara ìpèníjà tí àwọn ọmọbìnrin kéékèèké tí wọ́n ní jùlọ ni pé àwọn

kásán ẹ kú ọwọ lẹnu iṣẹ ìròyìn káàkiri ilẹ̀ wa ló ń dé sétí gbọ̀yìn láti ìkànnì glow 99.1 FM ìjọpọ̀ estate àkúrẹ olúwanifẹmi adésèkò ni orúkọ tèmi jẹ.

ẹ̀kọ́ gíga ní ìpínlẹ̀ Ondo ti mú àsọrọ̀dé bá ìwọ́de ìfẹ̀hónúhàn lórí ìdaṣẹ́sílẹ̀ tó ń lọ ní lọ́lọ́ yìí léyìí tí àwọn ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ṣe agbátẹrù rẹ̀. Ìròyìn ṣàfihàn rẹ̀ pé àwọn ọmọ ilé ẹ̀kọ́ ti inú bí ọ̀hún lábẹ́ àwọn ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo náà ni wọ́n ti fún gómìnà Lucky Ayédàtiwá ní gbèǹdéke ọ̀sẹ̀ méjì láti fi yanjú ìṣòro náà. Àwọn ọmọ ilé ẹ̀kọ́ gíga náà ni wọ́n ti pinnu láti ṣe ìwọ́de náà ní ìfèsì sí bí Àkùndé ṣe dé bá ètò ẹ̀kọ́ látara ìyanṣẹ́lódì aláìlọ́jọ́ tí àwọn òṣìṣẹ́ gùn lé léyìí tí ó kọjú sí àwọn ẹgbẹ́ olùkọ́ ilé ẹ̀kọ́ gíga Fásitì ASU, ẹgbẹ́ àwọn olùkọ́ àgbà ilé ẹ̀kọ́ gíga SANU, àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ tí kì í ṣe olùkọ́ ní ilé ẹ̀kọ́ gíga NASU àti àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ mìíràn nílé ẹ̀kọ́ gíga Fásitì. Alága àgbáríjọ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ní ìpínlẹ̀ Ondo Mayowa Adébáyọ̀ jẹ́ kó di mímọ̀ pé àwọn ọmọ ilé ẹ̀kọ́ náà ni wọ́n ti ń kojú fàákájá tí ó bẹ́lẹ̀ láàrin ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ náà àti ìjọba.

akọ̀wé sí ìjọba àpapọ̀ George Akume ti jẹ́ òdi mímọ̀ pé ṣíṣe ìpèsè ohun amáyédẹrùn kìí ṣe láti fi dí ẹ̀ka ìjọba lọ́wọ́ ṣùgbọ́n bí kò ṣe pé láti fi dí àwọn àlàfo tó ti wà láti bí ọdún díẹ̀ sẹ́yìn Akume nígbà tí ó ń sọ̀rọ̀ nílùú Abuja níbi tí ó ti lọ ṣojú ààrẹ Bọ́lá Tinubu níbi ìpàdé àpérò àwọn èèkàn léyìí tó ní ṣe pẹ̀lú bí ìdàgbàsókè yóò ti ṣe dé bá àwọn gbùngbùn ẹkùn àríwá níbi ìpàdé àpérò náà ni wọ́n ti ṣe ìfilọ́lẹ̀ iṣẹ́ àkànṣe pàtàkì tí yóò mú kí ẹ̀ka ọrọ̀ ajé rú gọ́gọ́ sí i àti kí ìgbé ayé ìdẹ̀rùn lè dé bá àwọn èèyàn tí ń bẹ lẹ́kùn àríwá náà ọmọ ìyàrẹ nínú sílẹ̀ ní Aso Rock lọ́dún 2027 pẹ̀lú àlàyé wípé òfin orílẹ̀-èdè Nàìjíríà fàyè gbà àti kò ní fèsì sí ọ̀rọ̀ yìí tí orí adé ìlú Èkó Rilwan Akiolu sọ wípé ààyè kò ní sí sílẹ̀ ní Aso Rock fún ọdún márùn-ún sí ìsinsìnyí Akiolu ló sọ̀rọ̀ ohun di mímọ̀ nígbà tí ikọ̀ ìpolongo fún ètò ìdìbò ọmọ ìyàrẹ nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress léyìí tí olùṣàkóso àgbà ẹgbẹ́ náà Abdulaziz Yari léwájú rẹ̀ ṣe àbẹ̀wò sí àfin rẹ̀ ní ìlú Èkó tó sì ṣe àtìlẹyìn fún ìjáwé olúborí ààrẹ Bọ́lá Tinubu lẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ Atiku jẹ́ òdi mímọ̀ pé orí adé náà ni kò lè gbé ààrẹ Bọ́lá Tinubu tayọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ASUU ní fásitì Sulé Lamido ni wọ́n ti sún ìyanṣẹ́lódì oníkìlọ̀ léyìí tí wọ́n ti pinnu rẹ̀ tẹ́lẹ̀ sí òpin oṣù kẹwàá tí wọ́n sì fún ìjọba ìpínlẹ̀ Jigawa ní àkókò sí láti fi yanjú àwọn ìpèníjà tó ń kojú iléèwé náà bí ẹ kò bá gbàgbé pé ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ náà ṣáájú ni ó ti mú òní tí ń ṣe ọjọ́ 15 ọdún 2026 gúnlẹ̀ ìyanṣẹ́lódì oníkìlọ̀ pàápàá jùlọ òṣìṣẹ́ àmúlò àdéhùn pàápàá jùlọ ṣíṣe àmúlò àdéhùn ti ń bẹ láàrin ìjọba àpapọ̀ àti ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ náà àti sísan owó àjẹ́lẹ̀ àwọn òṣìṣẹ́ ọ̀hún ìgbésẹ̀ ọ̀hún ló wáyé lẹ́yìn tí ìjọba ìpínlẹ̀ ọ̀hún àti àwọn òṣìṣẹ́ ọ̀hún ti ń ṣe ìpàdé pọ̀ níbi tí ìjọba ti bèèrè fún àfikún ọjọ́ díẹ̀ sí láti fi bójú wo àwọn ọ̀rọ̀ náà ẹ̀wẹ̀ ìròyìn ṣàfihàn rẹ̀ pé ìdánilójú ìjọba ìpínlẹ̀ ọ̀hún ló jẹ́ káwọn òṣìṣẹ́ náà fi sún síwájú ìyanṣẹ́lódì náà di òpin oṣù kẹwàá ọdún ẹ̀ṣọ́ aláàbò ni wọ́n ti ń ṣe àbójútó àwọn ibi ìkẹ́kọ̀ọ́ ọgbà àwọn agùnbánirọ̀ tó fi mọ́ àwọn ibi ìjọsìn lọ́kanjọ̀kan léyìí tí ìwádìí ìjìnlẹ̀ ṣe àfihàn rẹ̀ pé àwọn agbésùnmọ̀mí ń gbìyànjú láti ṣe àkọlù sí àárín ìlú iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà nínú àtẹ̀jáde tí wọ́n fi léde wọ́n ṣèkìlọ̀ pé àkọlù tí àwọn agbésùnmọ̀mí náà fẹ́ ṣe ni wọ́n ń pètèpèrò rẹ̀ ní sáà tí àwọn akẹ́kọ̀ọ́ wọlé yìí iléeṣẹ́ ọlọ́pàá fìdí ẹ̀ múlẹ̀ pé ìwádìí ìjìnlẹ̀ ṣe àfihàn pé àwọn ohun ìjà ológun ni àwọn agbésùnmọ̀mí náà ti ń kó láti Katsina lọ sí Kaduna tí ó fi mọ́ ìpínlẹ̀ Plateau ẹ̀wẹ̀ àjọ ẹ̀ṣọ́ ààbò ọ̀hún bákan náà jẹ́ òdi mímọ̀ pé àwọn sọ èyí lójúnà àti lè pe àkíyèsí àwọn èèyàn sí ni kì í ṣe pé wọ́n fẹ́ fi ṣẹ̀rù ba ẹnikẹ́ni Olúbàdàn ti ìlú Ìbàdàn ọba Rashidi Ládọjà ti kéde rẹ̀ pé òun ò ní ẹnikẹ́ni tí òun yàn gẹ́gẹ́ bí ọmọye gómìnà ṣáájú ìdìbò tí ń bọ̀ lọ́dún 2027 ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ládọjà ẹni tí ó jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ ọ̀hún ni ó sọ̀rọ̀ náà di mímọ̀ nígbà tí ó gba ọmọye gómìnà nínú ẹgbẹ́ òṣèlú PDP amòfin Gbọ́lárùmí lálejò nínú ààfin rẹ̀ Gbọ́lárùmí ẹni tí ó jẹ́ igbákejì gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀
ipinle ohun naa ni alaga egbe oselu PDP ni ipinle ohun Abdulrahman Akinosho ko worin pelu tohun ti awon oloye ninu egbe ohun lo saafin Gbolarumi ninu oro re toka re pe lilo sodo ori ade naa ni lati lo bere fun atileyin saaju idibo apapo ti odun 2027 awon omo egbe oselu All Progressives Congress APC ni ipinle Adamawa ni adiku tin de ba latare bi won se nfi egbe ohun sile to fi mo abenugan ile igbimo asofin ipinle ohun tele ri Kabir Minjiawa iroyin fi die mule pe Minjiawa ohun ni o ti se abenugan fun ile igbimo asofin ipinle ohun latare laarin odun 2015 si odun 2019 nigbati eni tin se Jibrila Bindo je odi mimo pe Bindo je gomina ipinle naa ti on soju ekun gusu yola nile igbimo asofin ninu ikowe fi egbe oselu APC sile Minjiawa debi ipinu re ru awon ile igbimo asoju sofin leyi ti o sapejuwe re gege bi ipasipayo ati aidogba kiri lewa ko ni ju bayi lo fun toni comfort omolafe ni olotu iroyin oluanifemi adeseko lo ka se ti gboyin e seun te n gbo wa e ka sun le kan si e ma yase

bẹ́ẹ̀ ni òtítọ́ koro ṣùgbọ́n bó tilẹ̀ wù kó rí bí òtítọ́ ti koro tó bí abárẹ́ òtítọ́ a máa sọ náà ni. Ṣùgbọ́n tí a bá wá ń sọ òtítọ́ wa ọ̀hún ẹ̀jẹ̀ á sọ lọ́nà tó yáyè lọ́nà tí òfin ní tàbùkù bá ẹnikẹ́ni. Lọ́pọ̀ ọ̀gbà bí ọ̀rọ̀ bá ṣe rí lára wa ó máa ń wù wá ká gbé kalẹ̀ bó ṣe rí ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà náà kò tún yẹ kó jẹ́ pé bí ọ̀rọ̀ bá ṣe rí lára wa gan la ṣe máa gbé kalẹ̀. À á gbé kalẹ̀ lọ́nà tó gbọ́gbọ́n lọ́nà tó mọ́gbọ́n wá. Bẹ́ẹ̀ ni ìdí gan-an ni ta fi gbé ètò yín ètò wa ojú abẹ́ kalẹ̀ fún yín.

ẹ mọ̀ bínú gbogbo ẹ̀yin ara lé àtọ̀rọ̀ gáfárà àwọn kọ̀ọ̀kan ni àwọn ojúlọ́wọ́ olófìfà tó dàbí ẹni pé àlọ́ lórí àtẹ̀gùn lẹ́kan àti ti padà dé báyìí lákọ̀tún. Gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ pátápátá ni mo kípẹ́ káàbọ̀ sórí àkọ̀tún ètò ojú abẹ lọ́sàn-án tòní. Mo ń kí yín káàbọ̀ sórí ètò yìí lórúkọ olótú ètò yìí Comfort Ọmọláfẹ́ àti lórúkọ gíwa ìkànnì táwa yìí Mojísọ́lá Ládílé. Lórúkọ èmi ọmọ yín olólùfẹ́ yín àyòyàn rẹ̀ yín àbúrò yín Blessing Aruki ló ń kí pẹ́ káàbọ̀ sórí àkọ̀tún ètò ojú abẹ láì fi àkókò ṣòfò lọ́sàn-án tòní. Nàìjíríà náà ni wọ́n ti ń ṣe kìlọ̀kìlọ̀ fún gbogbo àwọn olùgbé inú rẹ̀ báyìí pé kí wọ́n ṣọ́ra ṣe o, kí wọ́n sì máa wò káàkiri gbogbo tó ń bá wà nítorí ìwádìí léyìí tí wọ́n ṣe. Ó ń ṣe àfihàn rẹ̀ báyìí pé àwọn agbésùmọ̀mí wọ́n ti ń gbé ìgbésẹ̀ láti ṣe àkọlù sí àwọn ibi ìjọsìn káàkiri tó fi mọ́ àwọn ọgbà ìkẹ́kọ̀ọ́. Ibi tí àwọn àgùnbánirọ̀ wà àti àwọn ibi tí ojú tó káàkiri orílẹ̀-èdè yìí. Gẹ́gẹ́ bí àwọn ìwé oníròyìn ti gbé iléeṣẹ́ ọlọ́pàá wọn jòdì mọ̀ pé ìwádìí ìjìnlẹ̀ tí wọ́n ṣe nípa ọ̀rọ̀ ọ̀hún olóòní ó ṣe àfihàn rẹ̀ tí wọ́n sì kẹ́ fi pé àwọn ibi tí wọ́n ti ń kó ohun ìjà olóró káàkiri báyìí òun náà ni Katsina gbàti Kaduna lọ sí ìpínlẹ̀ Plateau.

ìwádìí tí wọ́n wá ṣe ọ̀hún náà ni wọ́n ti pe gbogbo wọn tí wọ́n ti jòkó tí wọ́n ti ṣe ìpàdé pọ̀ nípa ọ̀nà tí wọ́n lè gbé gbà tí ohun léyìí tí àwọn agbésùnmọ̀mí yìí pinnu àti ṣe tí òfin ní wá sí ìmúṣẹ pàápàá jùlọ bí ètò ààbò yóò ti ṣe wà láwọn ibi tí wọ́n mẹ́nu bà yìí pé wọ́n fẹ́ wá ṣe àkọlù sí.

ìwádìí tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n ní wọ́n ṣe àwọn jòdì mọ̀ pé àwọn ibi tí àwọn agbésùnmọ̀mí yìí ni wọ́n fẹ́ wá ṣe àkọlù sí òun náà ni àwọn ibi ìjọsìn ibi ìkẹ́kọ̀ọ́ tó fi mọ́ ibi tí àwọn agùnbánirọ̀ wà tí ó sì jẹ́ wípé ìpinnu wọn láti ṣe àkọlù ọ̀hún òun náà ni wọ́n ń gbé ìgbésẹ̀ rẹ̀ pẹ̀lú bí àwọn akẹ́kọ̀ọ́ ti ṣe wọlé ìkẹ́kọ̀ọ́ báyìí ní sátáwà yìí náà ni ó di mímọ̀ gba ti ọdọ́ ẹni tó jẹ́ ọ̀gá àgbà yanyan fún àjọ ọlọ́pàá níbi wọn ti jòdì mọ̀ pé àwọn ti pa láṣẹ fún gbogbo àwọn ẹ̀ṣọ́ ààbò láti gbáradì kí wọ́n lọ dúró sí gbogbo àwọn ibi tó yẹ kí wọ́n dúró sí lágbègbè kọ̀ọ̀kan wọ́n ba lè dẹ́kun àkọlù tí àwọn náà fẹ́ wá

0: àwọn iléeṣẹ́ ọlọ́pàá tó ń ti gbogbo àwọn ẹ̀ṣọ́ àbò lápapọ̀ wọ́n ti wájú ń di mímọ̀ báyìí fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé a ọ̀rọ̀ tí àwọn sọ yìí àwọn ò sọ láti fi ṣẹ̀rù bà wọ́n tàbí kí wọ́n fi kó wọn lọ́kàn sókè wọ́n ní àwọn kọ̀ mú wá sí ti ìgbọ́ wọn ni kí wọ́n ba lè máa mọ ohun tí ń lọ wọ́n ní ṣùgbọ́n wọ́n ti rí pé àwọn ẹ̀ṣọ́ àbò báyìí wọ́n ti wà ní àwọn ibi tó yẹ kí ó wà tó fi mọ́ àwọn ilé ìkẹ́kọ̀ọ́ àti gbogbo àwọn ibi tó yẹ kí wọ́n wà pátákó ojú abẹ fún ti tọ̀sọ tòní leléyìí kí ni ẹ̀yin rò wípé àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ lè ṣe tó fi mọ́ àwọn aláṣẹ ibi ìjọsìn àti gbogbo àwọn tó wà níkàkùn ẹ̀ka àgùnbánirọ̀ kí ni wọ́n lè ṣe tí wọ́n lè fi ṣe ìrànwọ́ fún ìjọba lójúnà àti lè jẹ́ kí ètò ààbò ó fẹsẹ̀ múlẹ̀ dandan ní àwọn agbègbè tí wọ́n wà kí lẹ ti rí i sí kí lẹ rò pé wọ́n lè ṣe ojú ogun lè fi wo ọ̀rọ̀ léyìí ti iléeṣẹ́ ọlọ́pàá de Nigeria létí ó tilẹ̀ jẹ́ pé wọ́n fi wá lọ́kàn balẹ̀ wípé àwọn ò sọ èyí láti wá fi ṣẹ̀rù bà wá o ilẹ̀ ti rí i sí nọ́mbà tẹ fi máa pè wọlé dásẹ̀tàn rèé 0805551110 tàbí 0706677182 ẹ̀lú ẹ̀ ti wọlé o
1: ẹ̀lú ẹ̀ kásán
0: ẹ̀ṣìn ẹ̀ kásán
1: àti arúgbó ẹgbẹ́ ọjọ́ mẹ́ta
0: ẹ ṣeun ẹkọ ọjọ́ mẹ́ta
1: ìjìnlẹ̀ kàṣàfà nípínlẹ̀ látàrí ilé ìgbésẹ̀
0: à ń gbọ́ ní o
1: ṣe rí ọ̀rọ̀ táwọn ọlọ́pàá yẹn sọ pé àwọn tán bẹ́ẹ̀ wá ṣàkólú pé àwọn ti kó àwọn iléeṣẹ́ ààbò lọ sí ibì kan pé láti dóbẹ̀ láti dáàbò bọ́ àwọn tán bẹ́ẹ̀ ṣàkólú síbẹ̀ pé tán bá dé síbẹ̀ láti gbójú àgbọn sí wọn kì í ṣe nǹkan tó yẹ ká máa gbọ́ lẹ́nu wọn nìyẹn ṣé àwọn tí wọ́n ṣàkólú yìí ṣé wọ́n sọ pé àwọn ọmọ àwọn tí wọ́n ṣàkólú síbẹ̀ ni irọ́ gangan ni ọ̀rọ̀ tí ń sọ yẹn ṣé rí ìwòye ti tèmi ni pé àwọn tí wọ́n kan ṣàkólú yẹn ọyẹ wọn ti mọ̀ wọ́n ọmọ orí èèyàn tẹ̀ jẹ́ ọyẹ tí wọ́n lọ fi pápọ̀ òfin gbé ọ̀gá wọn ni ṣé wọn mọ ọ̀gá tí wọ́n ń lọ wá fún wọn ṣàkólú síbẹ̀ ni gbogbo nǹkan tá à ń gbọ́ pé wọ́n rán àwọn kan lọ síbẹ̀ pé wọ́n lọ dúró di àwọn tí wọ́n ṣàkólú yẹn pé àwọn ẹlẹ́sọ̀ ààbò pé tí wọ́n bá dé wọ́n ráàyè mọ́ wọn ẹ̀jẹ̀bìtì irọ́ lásán lásán ló ń bẹ́ẹ̀ wọ́n lọ gbé ọ̀gá wọn tí wọ́n lọ́gà Nàìjíríà lọ́wọ́ ilé tó fún ẹ lọ́wọ́ ni ìwọ̀n ilé tó ní ìgè pẹ̀lú wọn pẹ̀lú ìjọba tó wà lóde ni fẹ́ẹ̀rí gbogbo nǹkan táwọn ọlọ́pàá yẹn sọ gọ́dà pa ọlọ́pàá gan wọ́n ti gba àbọ̀dè wọ́n dẹ̀ ti jẹ ọ́ ti jẹ dòdò kò lè sòdodo mọ́ ẹ̀dá tó bá ti jẹ dòdò kò lè sòdodo mọ́ tó bá gbé wọn fẹ́ẹ́ ṣe ọ̀rọ̀ yẹn bíi iṣẹ́ ni ọyẹ kó lọ síbẹ̀ ọyẹ kó lọ fi ká gbogbo ojú ọ̀gá wọn ẹni ọjọ́ sí ìsìn báyìí wọ́n sọ pé àwọn tó wà níjà ti jẹ́ pé wọ́n wà pẹ̀lú àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ sí ìjọba tó pé wọ́n wà ní pẹ̀lú àwọn elétò ààbò àwọn onípa àwọn oníṣẹ́ bíi tẹ́ bíi tẹ́ ṣàkóso táwọn yẹn káàkiri wọ́n mẹ́sàn-án orúkọ àwọn kan lẹ́jọ́ sí kí ló dé tí òbí mẹ́sàn-án orúkọ àwọn bíbí ibọ̀ ta mọ́ àwọn tí wọ́n wà níjọba ẹ̀ wọ́n mọ̀ wọ́n àwọn elétò ààbò gan àwọn tó jẹ́ ọlọ́pàá gan wọ́n mọ̀ wọ́n kí wọ́n pọ̀ sí wọn áàtù kí wọ́n lọ gbé wọn nǹkan tí mo rí tí mo lè sọ nìyẹn ṣé bá ní wọn ò ní pọ́ sí ó áàtù wọ́n mọ̀ lọ gbé wọn tẹ́ẹ̀rí kò sì gbà tí wọn ò ní mọ̀ pọ̀ sí àwọn karamba ní gbogbo àwọn ọmọ ṣàkólú sí wọn tí wọ́n bá ń ṣàkólú sí wọn ààyè tó kàn lónìí Nàìjíríà la mọ̀ àmì tó máa kàn náà lọ́la o ìṣẹ̀lẹ̀ aburúkú mọ̀ ṣẹlẹ̀ sílé wa o
0: nítorípò
1: àwọn èèyàn tẹ́ ń pa ní gbogbo nàìjíríà gbogbo ní ojoojúmọ́ ẹ̀ẹ̀bọ̀ sí wẹ́ẹ̀ náà lẹ́ka ní ìsìnbọ̀ ta.
0: ẹ ṣeun àti rímú náà rọ yín ìyẹn gẹgẹ bí òrùn
2: kò
0: ti wọlé o.
2: ẹ sọ ma orúkọ mi ni ẹjìnlẹ ọmọ láti ìjọka.
0: à ń gbọ yín.
2: ọlọba àwọn ẹ̀ lọ́wọ́ ẹ kú ṣẹ́gun.
0: ẹ ṣeun gan ni bàbá.
2: ṣẹ́yẹ ìwé tèmi ni wípé ṣẹ́yẹ àwọn ọ̀gá ọlọ́pàá wọ̀nyí ni ó rẹ̀ pé àwọn gan ni wàhálà pẹ̀m gan ta ní gan lóde ní ẹ̀mí nàìjíríà yẹn àwọn ìṣòro wa.
0: lọ́nà wo.
2: àwọn ìṣòro wa tó pé kí ni yìí dàtí pé ṣẹ́yẹ kì í ṣe pé bóyá kọ́lé tó máa sọ ìfọ̀míṣọ̀ fáwọn pípò wọ̀nyí pé kọ́lé máa dọ́sí bí bábá dé wọn kò yẹ iṣẹ́ wọn ni kí ni kò ṣe iṣẹ́ kò sọ́wọ́ àwọn ìjọba wa tó máa ṣe nípasẹ̀ ọ̀rọ̀ ìtàbù yìí kò tó rárá àwọn ìjọba wa jẹ́ ní wọn kò yí tó ìtàbù rárá ó dẹ̀ pé àwọn pípò wọn gan àwọn tata ní gan pé ká gbọ́ kọ́lẹ̀ pé tó ń jẹ́ agbófinwa gan bẹ́ẹ̀ni gan pé àwọn gangan ló fẹ́ máa wà gan ní méjì kí ni ìgbà tó pé àwọn gan ló fẹ́ máa fẹ́ máa ṣe àmì gan sí àwọn pípò wọn gan láti pé kí wọ́n máa ṣe àkọlù sí wa gan sọ ẹ wo ọlọmọ àwọn àlọwọ sọ ẹ wọn kò lóde pé àwọn bẹ̀rẹ̀ ọjọ́ gbọ́wọ́ nípasẹ̀ ọ̀rọ̀ ètò ààbò kò tó kọ́ bá mú lólu òkùnkùn dáadáa kó máa mú dáadáa ní òkùnkùn dùn ẹ ṣe ẹgbẹ́ tó forúkọ mi ní ẹnjìnà ọmọ láti ọkọ ẹkú ṣẹ́mọ.
0: ẹ ṣeun gan ni ẹnjìnà ọmọ láti ìjọka ẹ ṣeun fún ìdásí tòdó tí yín ẹlú ẹ ti wọlé o.
2: a
1: àti aroke.
0: Iwo
1: yẹ ti ni bẹbẹ lọ sọ fun ijọba apapọ. Kawọn awọn ti wa ni Libya ti n jẹ de banditi ẹ ton ba awọn ijọba si pade.

0: àgbò federal ni wọ́n kọ́kọ́ gbé tí wọ́n bá gbé wọn fẹ́ẹ̀rí ẹnu tá a fi sọ ẹ̀ ní díṣẹ́ yìí 2027 táàtùmọ̀ sọ nìyẹn o wọ́n gbígbádùn òfúgbà kò fi gbé wọn ni tí wọ́n bá sì yẹn yóò mọ burú sí ni ọlọ́mọjọ burú sí kó lè rọlẹ̀ ni tó mo kí yẹn pẹ̀tọ́ ẹni tẹnu pé bí ẹwọ engineer kasava ló pè padà láti ayédè ògbésẹ.
1: Ẹ ṣeun gan ni engineer kasava láti ayédè ògbésẹ. Ẹ má gbàgbé wípé ìpolówó ọjà báyìí òun náà ni àgúnmọ̀wọ̀ ẹkú ìpolówó ọjà yín wá sórí ètò ojú abẹ lóníkẹtíkẹtì orí wa gbé àyà wa gbà káwọ bóyá ṣe lè gba ìpè kan sí ká tó máa lọ lórí ètò fún titun nítorí pé àkókò ti ń kó wa ní papamọ́ra 0055511110 tàbí 0706677182 lẹ́ẹ̀kan sí 0055511110 tàbí 0706677182.

0: rí i nígbà tí ó sì rí i tán ó gbé ilé èjìká rẹ̀ ó ń yọ̀ nígbà tí ó sì dé ilé ó pe àwọn ọ̀rẹ́ rẹ̀ àti aládùúgbò rẹ̀ jọ ó wí fún wọn pé ẹ bá mi yọ̀ nítorí tí mo rí àgùntàn mi tí ó ti nù mo wí fún yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ayọ̀ wà ní ọ̀run lórí ẹlẹ́ṣẹ̀ kan tí ó ronúpìwàdà ju lórí olóòótọ́ mọ́kàndínlọ́gọ́rùn-ún lọ tí kò ṣe aláìní ìrònúpìwàdà.
1: Abẹ́ẹ̀ rí òwe tí Jésù pa ń bẹ̀ yẹn láti fi hàn wá pé ọkàn ènìyàn ó ṣe iyebíye gan-an. Ọlọ́run ò fẹ́ kí ọkàn ẹnìkankan sọnu o. Ọkàn tiẹ̀ ò ní sọnu o.
2: Àmì.
1: Tó bá lè tika ara rẹ̀ sọ̀kalẹ̀ wá láti wá rí ó mà yẹ ká yọ̀ǹda ara wa fún un. Ẹ rí òwe tí Jésù pa ni ọgọ́rùn-ún àgùntàn ìkan péré sọnu ń bẹ̀. Reasonable person a sọ pé kò níyàn ò ní túmọ̀ náà ẹyọ kan ṣó mo sì ní 99 ṣùgbọ́n rárá o ẹyọ kan yẹn ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ ó mú ọ̀nà pọ̀ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí wá káàkiri ó bẹ̀rẹ̀ sí wá káàkiri ó bẹ̀rẹ̀ sí wá káàkiri má gbàgbé pé ènìyàn sọnù sínú ayé o láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ ọgbà Edeni ti ṣẹlẹ̀ o lè nìyàn ti sọnù sínú ayé ọkàn iyebíye ní níwájú olúwa o ọlọ́run dẹ̀ fẹ́ jèrè ọkàn yẹn ọlọ́run fẹ́ jèrè ẹ̀ òun ló fi mú pé kí àwa ìránṣẹ́ ọlọ́run ká wà káàkiri láti máa kéde ọ̀rọ̀ náà mo dẹ̀ fẹ́ fi àkókò yìí náà pé àwọn ẹlẹgbẹ́ mi nínú iṣẹ́ olúwa àkókò àdúrà láwa yìí o tẹ bá wo sórí obìnrin tí mo sọ lẹ́ǹkan a mọ̀ wípé àdúrà ṣe gbòógì nínú ìjèrè ọkàn a kàn lè ṣe yàtàyòtò lásán ká kàn ṣàjọ̀dún ká ṣe gbogbo ẹ̀ ká rò pé tó bá rí bẹ́ẹ̀ ọmọ ọjọ́ nìkan lákàn máa kójọ o àwọn èrò ọ̀run wọn kéré nínú gbogbo iṣẹ́ tí à ń ṣe àdúrà tó nítumọ̀ àdúrà tó nínánú àdúrà tó máa mú pé kí bọ́dì ní ọkàn wa òun ló máa jẹ́ kí àdúà tó nítumọ̀ kó jáde láti ọkàn wa tádùá ò bá sì nítumọ̀ kò lè ṣe é ṣe kárí nǹkan kan ṣe níṣẹ́ olúwa olúwa rọ̀ wá lọ́wọ́ lórúkọ jésù jésù sọ̀rọ̀ kan nínú ìwé lúùkù orí kẹjọ ẹsẹ 36 lúùkù orí kẹjọ ẹsẹ 36.
0: Nítorí pé ère kí ni fún ènìyàn.
1: Ère kí ni fún ènìyàn.
0: Bí ó jèrè gbogbo ayé tí ó sì sọ ẹ̀mí rẹ̀ nù.
1: Ère kí ni fún ènìyàn tó jèrè gbogbo ayé tó ń lé ọ̀rọ̀ ayé káàkiri tó ń sá jọ̀ǹjọ̀ǹ kókó mo fẹ́ nílé yìí mo fẹ́ nítọ̀hún ère kí ni fún ènìyàn tó jèrè gbogbo tó bá ti ẹ̀ pọ́síbù kéèyàn jèrè gbogbo ayé tó wá pàdánù ẹ̀mí ẹ̀ òun ló ṣe pàtàkì níwájú ọlọ́run ó ṣe iyebíye a gbúdọ̀ pàdánù ọkàn wa a gbúdọ̀ jẹ́ kó sọnù sínú aginjù ayé yìí a gbúdọ̀ jẹ́ kó sọnù sínú ẹrẹ̀ ẹ̀ṣẹ̀ a nílò láti rí i pé a mú ọkàn wa lókùnkúndùn ọ̀rọ̀ ọkàn wa lókùnkúndùn ẹlòmíì tó bá wàásù lójú ẹ á fẹ́ lè gba ẹni tó wàásù sí yẹn lójú á fẹ́ lè ṣépè fẹ́ni tó wàásù sí yẹn lẹ́ẹ̀kan sí mo tún fẹ́ pàrọwà fún àwa ìránṣẹ́ ọlọ́run ẹ jẹ́ kádùrà àwa ó tó kó nítumọ̀ kó lókun nínú kó jáde láti inú burdened heart òun ló lè nítumọ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìwọ̀n ọmọ yìí ojú wọn o sàtánì ti ọmọ aládé ayé yìí sàtánì ó ti ra ọ̀pọ̀lọpọ̀ níyè kò jẹ́ kí iye wọn ṣí síbi tí ó yẹ kí iye wọn ṣí sí ohun tó fà á nìyẹn tana sọ fún pé kòtògìrìwó wà níwájú ẹ ó dẹ̀ fẹ́ kó sí tádẹ̀ tẹ̀síwájú tí iyẹ̀ bá ṣí àìsí sí ìṣíníyè òun ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ tọ́ran rímọ lónìí pé well nothing will happen kò sí kinní kan ó mà ṣe o olúwa ràn wá lọ́wọ́ o jésù tìka rẹ̀ ló sọ pé ère kíni kí ló máa jèrè wa ta bá jèrè gbogbo ayé kán fi gbogbo ondo state kán fi dárúkọ ẹ gbogbo ọ̀rọ̀ ondo state kó jẹ́ tiẹ̀ ti o ma

ẹ̀yin náà ti mọ̀ pé yàgò márùn bá ti ń lò náà ni ètò yín ètò wa ètò sọkútù wọ̀wọ̀ nìkan ni glo 99.1 fm ẹ má bínú ní gbogbo ẹ̀ náà lè dá ni ó dá ní pápọ̀pá la máa ṣètò ti ìrọ̀lẹ́ yẹn nítorí pé àkókò yẹn ti lọ lórúkọ gbogbo àwọn tó jẹ́ pé àjọkọ wọ̀ ni ṣètò yẹn náà fún ti ìrọ̀lẹ́ yẹn lórúkọ ìyá àfin ọ̀làdélé mojísọ́lá ẹ̀mọ́jẹ àti lórúkọ lọ́wọ́ bọ́tì mi ìyẹn náà fún ti sáàyẹ ọ̀rẹ́ dọ́là ọ̀rẹ́ ni mo ṣe ń sọ fún yín pé kẹ́ ẹ fọkànbalẹ̀ gbogbo ẹ máa dùn ìyẹn náà nírọ̀lẹ́ yẹn ó dá abẹ́lẹ́ méjì òun náà ni ètò yìí pín sí abala àkọ́kọ́ abala ìròyìn àjọ àjò nípa àwọn òṣèré tíátà ó jẹ́ pé ìyẹn náà lè máa gbọ́ ìyẹn náà nírọ̀lẹ́ nítorí àkókò ọ̀dá wàrísì ìwọ sì dúró ná ẹ jẹ́ kí n wo abala yẹn ní pápápá báyìí ìyẹn náà ni abala ìròyìn àjọ àjò nípa àwọn nǹkan tó ṣẹlẹ̀ lágbo òṣèré tíátà ìyẹn náà fún tọ̀sẹ̀.

0: ìròyìn náà láìpẹ́ ẹ tẹ́tílé kó ẹ kábọ̀ padà ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ àwọn ọmọ ilé ẹ̀kọ́ gíga nípínlẹ̀ Ondo náà ni wọ́n ti mú àsọrọ̀ dé bá ìwọ́de ìfẹ̀hónúhàn lórí ìdaṣẹ́sílẹ̀ tí ń lọ lọ́wọ́ nílọ́lọ́ yìí léyìí tí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ṣe agbátẹrù rẹ̀ ìròyìn ṣe àfihàn rẹ̀ pé àwọn ọmọ ilé ẹ̀kọ́ tínú bí ọ̀hún lábẹ́ àwọn ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo náà ni wọ́n ti fún gómìnà Lucky Ayédátiwa ní gbèǹdéke ọ̀sẹ̀ méjì láti fi yanjú ìṣòro náà àwọn ọmọ ilé ẹ̀kọ́ gíga náà ni wọ́n ti pinnu láti ṣe ìwọ́de náà ní ìfèsì sí bí àìtètè ṣe débá ètò ẹ̀kọ́ wọn látara ìyanṣẹ́lódì aláìlọ́jọ́ tí àwọn òṣìṣẹ́ ń gùn lé léyìí tí ó kọ́gun sí ẹgbẹ́ àwọn olùkọ́ ilé-ẹ̀kọ́ gíga Fásitì ASU ẹgbẹ́ àwọn olùkọ́ àgbà ilé-ẹ̀kọ́ gíga SANU àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ tí kìí ṣe olùkọ́ nílé-ẹ̀kọ́ gíga NASU àti àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ mìíràn nílé-ẹ̀kọ́ gíga Fásitì ọ̀hún alága àgbáríjọ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ nípínlẹ̀ Ondo Mayowa Adéboye jẹ́ kí ó di mọ̀ pé àwọn ọmọ ilé ẹ̀kọ́ náà ni wọ́n kojú fàákàjà tó bẹ́ẹ̀lẹ̀ láàrin ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ náà àti ìjọba ìpínlẹ̀ Ondo ilé ẹjọ́ léyìí tó wà nípínlẹ̀ Ondo ti pàṣẹ fáwọn ilé iṣẹ́ tí ń bójútó àyíká láti lọ ti ilé ìtajà Olúkáyọ̀dé tó wà nílùú Àkúrẹ́pà lẹ́yìn tí ilé iṣẹ́ náà tẹ́ pẹpẹ ẹ̀rí wípé ibi tí wọ́n ti ń ṣòwò náà ni òórùn burúkú ti ń jẹ jáde látàrí ìdọ̀tí tí wọ́n ṣe síbẹ̀ ilé ẹjọ́ náà ni a gbọ́ pé ilé iṣẹ́ léyìí tí kò gbọ̀ntẹ́ ìjọba tí wá ń kó àwọn ìdọ̀tí náà iná ni kò kó lọ́nà tí ò dára tó sì tún da àwọn ìdọ̀tí náà sí ẹ̀bá ojú ọ̀nà ọba ilé léyìí tí ó dá òórùn burúkú sílẹ̀ nígbà tí wọ́n ti ibi ìtajà Olúkáyọ̀dé náà pa àwọn alákòóso ilé iṣẹ́ tí ń bójútó ètò àyíká náà léyìí tí akọ̀wé rẹ̀ Akinlóye Ọmọ́tọ́lá léwájú rẹ̀ jòdì mọ̀ pé ilé iṣẹ́ náà lọ sí iwájú ilé ẹjọ́ lẹ́yìn tí wọ́n gbọ́ ìròyìn léyìí tí wọ́n rí ẹ̀rí dájú nípa rẹ̀ pé ọwọ́ ṣìkún ti tẹ ọkọ̀ tí ń fi ìdọ̀tí dá òórùn sílẹ̀ lágbègbè ọ̀hún akọ̀wé sí ìjọba àpapọ̀ George Akumi ti jòdì mọ̀ pé ṣíṣe ìpèsè ohun amáyédẹrùn kìí ṣe láti fi di ẹ̀ka ìjọba lọ́wọ́ ṣùgbọ́n bí kò ṣe pé láti fi di àwọn àlàfo tí ó ti wà láti bi ọdún díẹ̀ sẹ́yìn Akumi nígbà tí ń sọ̀rọ̀ nílùú Abuja níbi tí ó ti lọ sojú ààrẹ Bola Tinubu níbi ìpàdé àpérò àwọn èèkàn léyìí tó ní ṣe pẹ̀lú bí ìdàgbàsókè yóò ti ṣe dé bá àárín gbùngbùn ẹkùn àríwá níbi ìpàdé àpérò náà ni wọ́n ti ṣe ìfilọ́lẹ̀ iṣẹ́ àkànṣe pàtàkì tí yóò mú kí ẹ̀ka ọrọ̀ ajé rúgọ́gọ́ sí i àti kí ìgbé ayé ìdẹ̀rùn lè dé bá àwọn èèyàn tí ń bẹ lẹ́kùn àríwá náà àwọn ilé ẹ̀kọ́ káàkiri ìlú Àkúrẹ́ olúlu ìpínlẹ̀ Ondo ta wà yìí iná ni wọ́n ti ṣe ẹnu ọ̀nà àbáwọlé wọn sílẹ̀ fáwọn akẹ́kọ̀ọ́ láti padà sẹ́nu ẹ̀kọ́ wọn fún sáà tọdún yìí bákan náà ni a rí àwọn òbí àti olùkọ́ tí wọ́n ṣe ojúṣe tiwọn náà ìwọlé padà náà ló ṣe àfihàn bí àwọn akẹ́kọ̀ọ́ ṣe ń lọ sí àwọn ilé ẹ̀kọ́ wọn tó fi mọ́ àwọn tí wọ́n ṣe ń gbà wọlé sílé ẹ̀kọ́ ọ̀kan lára àwọn aṣojú ìkọ̀ròyìn iléeṣẹ́ wa Aminat Adékúnlé ní Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn lọ́wọ́ ẹja tẹ́tí gbọ́.
1: Àbẹ̀wò sí àwọn ilé ẹ̀kọ́ kan ní ìlú Àkúrẹ́ fi hàn pé àwọn akẹ́kọ̀ọ́ ń kópa nínú ìkórajọ àràárọ̀ tí àwọn olùkọ́ sì wà níbẹ̀ láti rí dájú pé ohun gbogbo ń lọ létòlétò. Ní àwọn ilé ẹ̀kọ́ kan àwọn òbí bá àwọn ọmọ wọn tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọ ilé ẹ̀kọ́ lọ ṣe ìforúkọsílẹ̀ àwọn míì sì ń ra àwọn ohun èlò tí ilé ẹ̀kọ́ béèrè tí wọ́n sì mú wọn lọ sí ilé ẹ̀kọ́ kí ẹ̀kọ́ tó bẹ̀rẹ̀ ní kíkún. Nígbà tí wọ́n ṣe àbẹ̀wò sí àwọn ilé ẹ̀kọ́ kọmíṣánná fún ètò ẹ̀kọ́ ìmọ̀ sáyẹ́ǹsì àti ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé ní ìpínlẹ̀ Ondo ọ̀jọ̀gbọ́n Ìgbẹ́kẹ̀lé Ajíbẹ́fun gba àwọn akẹ́kọ̀ọ́ níyànjú pé kí wọ́n gbájúmọ́ ẹ̀kọ́ wọn kí wọ́n sì ṣiṣẹ́ takuntakun ní sáà ẹ̀kọ́ tuntun yìí. Ó tún sọ pé ìjọba ń sa ipá wọn láti mú kí ètò ẹ̀kọ́ sunwọ̀n sí.
2: Bọ́ ṣe wọlé lónìí kan fojú sí ẹ̀kọ́ wọn torí kò sí Àbújá lọ́rùn ọ̀pẹ kan ṣiṣẹ́ kára òun náà lè fi ṣe àṣeyọrí. Kán máa ronú pé wọ́n á jìwé wò àwọn tó ń jìwé wò wọn ò lè débì kankan. Ìgbà tó bá yẹ kán wà ní kíláàsì wọn kán wà ní kíláàsì kán lísìn sí àwọn olùkọ́ wọn tó ń kọ́ wọn. Kán máa ṣe àìgbọ́ran àìgbọ́ran tó ń bá ṣe ìyà ló máa bá wá. Ìgbà tó bá yẹ kán wà ní kíláàsì wọn kán máa rìn gbòòrò kiri àwọn tó ń bá gbámú ní gbòòrò wọ́n máa gbé wọn wọ́n dẹ̀ máa jẹ̀yà àwọn òbí wọn gan wọ́n á wọ wàhálà.
1: adari ile eko girama oyemekun ogbeni adeniyi oluide ati dokita toyin olobayo eni tin se adari ile eko girama cac soro lori anfani to wa ninu ki awon akeko pada si ile eko ni akoko ati bi awon oluko se mura sile fun sa eko tuntun
3: o fi emi tesiwaju ta mo si sose oni kon fi se akoso aye won ni sayi awon gbodo foju se eko won won gbodo joni ilewe won gbodo ma ni kaakiri adugbo ati papa won gbujo ka we won lore kore
4: won de te ma de si ile iwe won won te ma de nkan to ma ti de da ko la assembly won de joko si class won ko lo ko de wa ko won be den ni time ya de fe kon wu arire kon gboran won ma je ni tiki gboran lo mo ti o ba gboran ko si bo se fe se dada ni ile iwe
1: ni ile eko alakobere oluko agba luro ho moyoluwa be awon obi pe ki won ri daju pe awon mo won de ile eko ni akoko to ye o so pe o ti ni akoko ti won ma ti awon ilekun ile eko gẹgẹ bi ọkan lara awọn igbese lati mu abo awọn ọmọ ile eko daju o tun gba awọn obi niyanju pe ki won pese awọn ohun elo to ye fun awọn ọmọ won ki won si ma sise po pelu ile eko lati se atileyin fun eko awọn ọmọ won
5: gẹgẹ bi a se ba won soro lori ilalaro yi ati so fun won pe iwe o se pataki pe kon mu iwe won ni okukudun kon ri pe o je won logun pe ta ba tin ko won ni bi awon ise amurele ta ma nfun won pe kon ri pe won dele kon de se kon ma de pe wa sile iwe
1: awon akeko kan na soro lori ohun ti won reti ati bi won se ti mura sile fun sa eko tuntun
6: mo si ra gugu nkan to nilo lati fun omo lewe lati se dada lati se o se yege ninu awon gugu nkan to ma se bi awon ma se gugu nkan to nilo fun mi ko ma ba si eni nkan to le di mi lona lati se orire
1: bi sa akoko ninu eto eko 2026-2027 se ti bere afiyesi yo wa lori bi won se le je ki awon akeko ma lo si ile eko dede ki eto eko si ma lo dada ki awon akeko si le bere sa eko tutun won lona to dara
0: ni bayi omoye are ninu egboselu ndc peter obi tin bere iyanda awon akosile re ni ileko giga tin suka leyin ti royin fi demule pe awon amofin bere fun awon iwe ri aridaju to toka re gege bi akeko ogba na nigba kunri obi ninu atejade lori itakun ayelujara re loni jodi mo pe ko si ohun ti ohun fe se si duke ohun se afihan awon iwe ri ikeko gboyo hun leyi ti won bere fun atejade on tele iroyin leyi tin gerinrin lori ero ayelujara nipa igbese ofin ti awon kan gbe to peter obi lati wa fi iwe eri re han ajo tin bojuto onje gige ati ogun lilo nafdac ti dana sun awon ogun leyi ti akoko iwulo re ti pare leyi ti o to milionu mokodinlaadota naira ajo na jodi mo pe awon ogun ti o ti baje na ni won ko wole si orilede yi lati ile america ke to di pe owo seku fi ajo nafdac te awon eni ohun nilo port harcourt pelu ifowosowopo ajo asobode alakoso ajo nafdac lekun gusu gusu chuku ma holigbo so di mimo ni bi ti won tin dana sun lori atan ti o wa ni guwarata ni ijoba ibile obi opo ni pinle rivers ojodi mo pe ajo na ni ko ni fi aye gba nkan ti nkan tenu nje tabi ko tenu nlo leyi ti o ma se ipalara fun agwara awon eyan akojopo iroyin lesin tetisi lati ikoni glow 99.1 fm ijapo estate akure ti aba pada de lomo teti gbo awon iroyin toku e ma yukuro an pada bo e kabo pada lati tetisi awon eto wa lolokan ojokan ni bikibi ti e ba wa kakiri agbaye e kan si wa lori itakun ayelujara wa www.glowfmradio.com lori takun x Glow 991 FM, Facebook Glow 99.1 FM Akure, Instagram Glow 991 FM, YouTube Glow FM Nigeria ati ile ise wa wa lori Google Play Store. E tun le ma bo wa ketekete lori Radio Garden. Ni baye iroyin te si waju. Ile ise agbofiro ipinle Oyo ti gbese le malu mewa latari ki keran je ni tagbangba lona ti o bofin mu lagbegbe apete awon alase lo so di mimo ninu atejade ti alaga won aderunke aderemi buwolu loni iroyin fi die mule pe aseyori seun lo waye latara ifowosowopo awon eso alabo leyin ti awon olugbe agbegbe na fi ejo sun nipa bi won se nko eranje lagbegbe ohun lona tin fa ipalara fun won bakan na ni won fi aidunu won han nipa bi awon tin da eran ti se nko egbin tin ti ara awon eran jade da si bi ti o ba wu won leyin ti o mu orun jade to si le se akuba fun agwara won nje ki akojopo iroyin fun toni to tenubodo egbo won koko ti amenuba le kun si aju mo je ki o di mimo fun pe awon mo ile eko ga ni ipinle Ondo ti mu asoro de ba iwode ife onu o leyi ti won se lowo nipa idase sile leyi ti egbe awon osise se agbeteru re bakan na mo je ki o di mimo fun pe ile se agbofinro ipinle Oyo ti gbese le malu mewa latari ki keran je ni tagbangba lona to bofimu lagbegbe apete akojopo iroyin fun toni ko ni ju bayi lo comfort omo lafe lo ko iroyin jo blessing aroke lo mu wa siti igbo yin o da ro run ayo losun
7: orisirisi ninu eyo kan to tun ta won yo radio awara wa ni yo itoni glow fm akure orisirisi ninu eyo kan
8: Day from the heart of Akure, this is Glow 99.1 FM.

0: Ọlọ́run Bàbá Prophet Pastor Akọ́ṣílẹ̀ Ife Dayo ń ṣe bẹ́ẹ̀ nínú ìjọ CAC òkè Olúwa kò gbàgbé mi nílùú Àkúrẹ́. Òun la ṣe ń pe gbogbo ènìyàn sínú ìpàdé àdúrà alágbára tó ń wáyé ní gbogbo ọjọ́ Wednesday lọ́sọ̀ọ̀sẹ̀. Tí àkòrí rẹ̀ jẹ́ wákàtí àánú àti ìtúsílẹ̀ Hour of Mercy and Deliverance. Aago mẹ́jọ àárọ̀ sí méjìlá ọ̀sán ni 8 AM to 12 noon. Kí ni ìṣòro tí ń bá ọ fínra? Ìwọ náà máa bọ̀ kí àánú ó tu ọ sílẹ̀ o. Wákàtí àánú àti ìtúsílẹ̀ ní gbogbo ọjọ́ Wednesday aago mẹ́jọ sí méjìlá ọ̀sán nínú ìjọ Christ Apostolic Church. Ese oke Oluwa ko gbagbe mi to wa legbe Funky Mass Filling Station Ajejemi Street isolo nilu Akure ni kete leyin ipade adua ni baba nlanfani lati ri gbogbo eyan fun igbade niyanju ese nlanfani lati ba wa josin ni gbogbo ojo isimi ninu isin to nbere pelu Sunday School lago meje si mesan aro ati isin ojo isimi gangan lago mesan aro si mejila osan ifranse Olorun alaye Prophet Pastor Akọ́ṣílẹ̀ Ife Dayo JP ni Olorun lo fun itoni ati adua e ma pe baba sori number 08060352729 Mabo Jesu ba opade
1: Mabo Jesu ba opade e ka le ni bi gbogbo ti e ba tin gbo wa baba wa ninu Oluwa t'Olorun lo lowo lowo ninu ijo na won ti wa ni ori ategun iyen CAC Oluwa ko gbagbe mi to wa leyin fun Kimmons Filling Station e ka le baba e daru
2: ko e ka le gbogbo omo orilede Nigeria o ki gbogbo omo ipinle Ondo mo de ki gbogbo omo ilu Akure o ki gbogbo awon olujosin papo mo ijo Christ Apostolic Church oke Oluwa ko gbagbe mi eyi to wa ni Ayeyemi Street Isolo Lakure mo ki wa pe aku asiko yi eni ni ojo kejo osu kesan to ba ri ami to lagbara se aye yin ma kuro loju kan
3: amen
2: ise yin ma kuro loju kan
3: amen
2: aye omo yin ma kuro loju kan
3: amen
2: to ba ni agbara to ni e ma wa loju kan agbara yin ma gbinu so momo kan gbo mi bayi agbara to lo ni je won mo to ntele o agbara yin gbinu so
3: amen
2: to ba ri owo ile to ntele omo re to lo ni lojo ayo omo owo na o ya ko nyaro
3: amen
2: gbogbo yin te ma gbo mi lojo mejo mejo bi osu ise ati wo osu bababa ati nlo nu osu yen die die ibi oni basile yin
3: amen
2: iku omo oni basile yin
3: amen
2: iku oko oni basile yin
3: amen
2: iku aya oni basile yin
3: amen
2: ohun

0: 05 mẹ́ta 1 4 àti 0 kan. Nọ́mbà tẹ́ mọ́ lò nìyẹn láti fi bá ìránṣẹ́ ọlọ́run àlàyé sọ̀rọ̀ ní àṣálẹ́ òní.
1: Ẹ kalẹ́
0: o.
1: Ẹ fi ṣe lúwàsà.
0: Kí lorúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá?
1: Dọ́pẹ́ ló ń pè látàkù ẹ́.
2: Orúkọ Jésù.
1: Amí.
2: Òkè ìṣòro yín kò dìpẹ̀ tẹ́lẹ̀.
1: Amí.
2: Agbára tí ò fẹ́ kẹrìn àjò yín ó yá yín ó yá kó gbiná sọnù.
1: Amí.
2: Ògo yín tí a dáwọ́ bò yí, ògo yẹn máa farahàn. Ọ̀gá ẹ pè mí lẹ́yìn ètò yìí sà. Ẹ pè mí sórí nọ́mbà mi lẹ́yìn ètò yìí 08060352729. Nọ́mbà mi ni ká ẹ pè mí sí lẹ́yìn ètò yìí lẹ́yìn aago mẹ́jọ. Mi ò tí ì lè gbé kọ́ọ̀lù nọ́mbà
0: yẹn báyìí.
1: Ẹ kalẹ́ o.
0: Kí lorúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè ní àṣálẹ́ òní?
1: Hello.
0: Kí lorúkọ yín?
1: Hello.
2: Orúkọ yín sà.
1: Láfẹ̀ látàkọ́ ẹni sà.
2: Orúkọ Jésù.
1: Àmì.
2: Olúwa kó gbàdúrà fún yín. Alágbára obìnrin tó fẹjọ́ yín sùn ó yá kó jẹ̀bi.
1: Àmì.
2: Iṣẹ́ yín ti dúró sójú kan, iṣẹ́ wo lẹ ń ṣe sà?
1: Ṣìkan kì í ṣe sà.
2: Ojú kan lẹ wà, Ọlọ́run á gbé yín kúrò ńbẹ̀. Ayé yín máa sáré. Ẹ pè mí lẹ́yìn ètò yìí sórí nọ́mbà mi. Torí àní àkókò, àní ju 10 minutes mọ̀ ká lè gba ìpè sí. Kí gbogbo ènìyàn kan ìtì dé láàárọ̀ la sínú ìjọ Christ Apostolic Church òkè olúwa
1: ti gbàgbé mi.
0: Ẹ kalẹ́
1: gbà.
0: Kí lorúkọ yín?
1: Ẹ kalẹ́ gbà.
2: Ẹ kalẹ́ mà.
0: Bọ́lá ti ń pè wá. Náà ń pè 08050140 nọ́mbà tẹ́ mọ́ lò nìyẹn láti fi bá ìránṣẹ́ ọlọ́run àlàyé sọ̀rọ̀ ní àṣálẹ́ òní.
2: Tẹ́ ẹ bá rí ojú òpó yẹn wọlé sí.
1: Ẹ
0: kalẹ́ o. Kí lorúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè?
2: Hallelujah. Ojú òpó yẹn ó ń sá ni ó ń sá lọ ó ń sá bọ̀ ni o. Bẹ́ẹ̀ lẹ́yìn ètò ẹ máa pè sórí nọ́mbà mi 08060352729. Ẹ máa pè mí dago mẹ́wàá mọ̀.
0: Gbogbo
2: ẹni bá fẹ́ pè lẹ́yìn ètò yìí kọ́ pè dago mẹ́wàá.
0: Kí lorúkọ yín?
2: Kí lorúkọ yín mà?
1: Àṣàkẹ́
2: orúkọ Jésù. Ogun àlákàlà tá a fi ń gbáre dànù lọ́wọ́ yín ọ̀rọ̀ kò fi òpin sí. Ogun ilé ìyá, ogun ilé bàbá tí ò fẹ́ kẹ́ jẹun tẹ́ fẹ́ jẹ́ láyé, ogun yẹn gbiná sọnù. Mo rí yín nínú oko, ẹ pè mí lẹ́yìn ètò yìí, mi ò fẹ́ jẹ́ṣẹ́ fún yàn lórí atẹ́gùn. Ẹ pè mí lẹ́yìn ètò, ṣe gbọ́ mà, yóò dára fún yín. Ẹ máa pe nọ́mbà mi lẹ́yìn ètò yìí 08060352729. Nọ́mbà yẹn mo máa gbé dago mẹ́wàá àárọ̀ ọ̀la kó tún máa pé tó bá ń bọ̀.
0: Ẹ kalẹ́. Hello, kí lorúkọ yín?
1: Hello.
2: Ẹ kúrò ń bi rédíò yìí tá a bá ti ń pè, a fẹ́ gbé ìpè méjì péré sí. Mo fẹ́ gbàdúrà fún ìlú Àkúrẹ́ lẹ́yìn ìpè méjì báyìí. Mo bẹ̀ yín lórúkọ lọ, ìpè méjì péré la máa gbé.
0: Ẹ kalẹ́, kí lorúkọ yín?
1: Ẹ kalẹ́ sá o.
0: Kí lorúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè?
1: Ilé Fẹ́mi ló ń sọ̀rọ̀ láti Àkúrẹ́ dágbé, mo fẹ́ kẹ gbàdúrà fún mi.
2: Orúkọ Jésù.
1: Àmì.
2: Ibi tọ́lọ́run mú ọ lọ yìí, àánú máa gbé ọ débẹ̀. Àánú máa fà ó gòkè. Ó ku ìpè kan tá a fẹ́ gbà torí àánú kan láti ṣe kẹ́kẹ́kẹ́.
0: Kí lorúkọ yín?
1: Kí lorúkọ yín? Látàkùrẹ́ ni.
0: Orúkọ.
2: Lórúkọ ni. Orúkọ Jésù.
1: Àmì.
2: Olúwa kó gbàdúrà fún yín.
1: Àmì lórúkọ Jésù.
2: Ogun ẹkún ìkọ̀kọ̀ ọ̀run bá yín ṣe.
1: Àmì lórúkọ Jésù.
2: Láti onílọ sunkún yẹn mọ́ o. Mo sọ gẹ́gẹ́ bí kan àti ìrìnjú Elédùmọ̀rè, ọ̀rọ̀ yín níyanjú. Jésù olúwa wa. A nílè gba ìpèlè orí rédíò yìí mọ́, ṣùgbọ́n tí n bá ti kúrò lẹ́nu gbọ̀ngàn yìí, ẹbẹ̀ sí pè mí sórí nọ́mbà mi. Mo fẹ́ gbàdúrà fún àwọn èèyàn kí n lè fún wọn solution. Ọlọ́run ló ní solution, kì í ṣe pastor, ṣùgbọ́n ó fún àwọn kan láṣẹ jura.

0: ajá pàdé nínú ìjọ Christ Apostolic Church láàárọ̀ ọ̀la olúwa ràn wá lọ́wọ́ ẹ jẹ́ ká gbàdúrà orúkọ Jésù
1: amen
0: ẹgbẹ́ omi yín síwájú gbogbo ènìyàn tó ń gbọ́ mi pátápátá ẹgbẹ́ omi dání ibikíbi tẹ bá wà ìwọ tí nǹkan rìn láàárọ̀ yẹn lọ́wọ́ omi dání bó dẹ̀ fẹ́ kí gbogbo àwọn tó ń pè yẹn kan darapọ̀ mọ́ ìpéjọpọ̀ láàárọ̀ ọ̀la kì í ṣe orí rédíò nìkan lẹ ti máa pè mí tún bá ti kúrò ń bí lálẹ́ ẹ máa pè mí sórí aago mi ó ní 08060352729 máa lè bá yín sọ̀rọ̀ dáadáa ẹ já sàmì níbikíbi tá a bá wà orúkọ Jésù olúwa gba ọpẹ olúwa gba ẹyìn mo gbàdúrà fórílẹ̀-èdè yìí orílẹ̀-èdè kò gba ìtura ìlú àkúrẹ́ kò gba ìtura lórúkọ Jésù gbogbo ẹyin tẹ́ ń gbọ́ mi lọ́jọ́ mẹ́jọ ikú ọmọ ò ní bà sílé yín ikú ọkọ ò ní bà sílé yín ikú aya ò ní bà sílé yín ohun tá a gbà lọ́wọ́ yín lóru ọ̀gànjọ́ àánú máa da padà iléeṣẹ́ glo 99.1 kò ní gbiná a máa tẹ̀síwájú àwa náà tá ń lo bẹ̀ wọn ní fi wá ṣàwátì mo gbàdúrà fún gómìnà ayédà lórúkọ Jésù agbára àti lè ṣe ju bó ṣe ń ṣe lọ ó yá olúwa kó gbé wọ̀ wọ́n ó gba àwọn ìgbìmọ̀ wọn gbọ́n ìmọ̀ àtòyé tàbí ṣé tá a fi rọ̀ wá lọ́rùn olúwa gbé wọ̀ wọ́n ká lè máa yìn ọ́ lọ́jọ́ mẹ́jọ tá a bá máa pàdé yẹ ká mú ẹ̀rí wá Jésù olúwa wa.
2: Ẹ dárúkọ yín fún ọmọ Nàìjíríà.
0: Orúkọ mi ni Wòlíì àti Ajínrere Akọ́ṣílẹ̀ Ìfẹ́dayọ̀ tolú ìjọwọ́ wà ní Ayéyẹmí Street Ìsọlọ̀ ní Àkúrẹ́ lẹ́yìn ilé-èpo Fukimas Filling Station lórúkọ Jésù láyọ̀ la máa pàdé ọkàn ogbó wa sì balẹ̀ Jésù olúwa wa.
1: Orúkọ tèmi ni Olatoyin James.
2: Wà á lè fò sàn.
3: Ọlọ́run bàbá prophet pastor Akọ́ṣílẹ̀ Ìfẹ́dayọ̀ ń ṣe bẹ́ẹ̀ nínú ìjọ CAC òkè olúwa kò gbàgbé mi nílùú Àkúrẹ́ òun la ṣe ń pe gbogbo ènìyàn sínú ìpàdé àdúrà alágbára tó ń wáyé ní gbogbo ọjọ́ Wednesday lọ́sọ̀ọ̀sẹ̀ tí àkòrí rẹ̀ jẹ́ wákàtí àánú àti ìtúsílẹ̀ hour of mercy and deliverance aago mẹ́jọ àárọ̀ sí 12 ọ̀sán ni 8 AM to 12 noon kí ni ìṣòro tí ń bá ọ fínra ìwọ náà máa bọ̀ kí àánú ó tu ọ sílẹ̀ o wákàtí àánú àti ìtúsílẹ̀ ní gbogbo ọjọ́ Wednesday aago mẹ́jọ sí 12 ọ̀sán nínú ìjọ Christ Apostolic Church CAC òkè olúwa kò gbàgbé mi tó wà lẹ́gbẹ̀ẹ́ Funky Mass Filling Station Ayéyẹmí Street Ìsọlọ̀ nílùú Àkúrẹ́ ní kété lẹ́yìn ìpàdé àdúrà ni bàbá ń láǹfààní láti rí gbogbo èèyàn fún ìgbaniníyànjú ẹ sì láǹfààní láti bá wa jọ́sìn ní gbogbo ọjọ́ ìsinmi nínú ìsìn tó ń bẹ̀rẹ̀ pẹ̀lú Sunday School laago méje sí mẹ́sàn-án àárọ̀ àti ìsìn ọjọ́ ìsinmi gangan laago mẹ́sàn-án àárọ̀ sí 12 ọ̀sán ìránṣẹ́ Ọlọ́run alájẹ prophet pastor Akọ́ṣílẹ̀ Ìfẹ́dayọ̀ JP ni Ọlọ́run ń lò fún ìtọ́ni àti àdúrà ẹ máa pe bàbá sórí nọ́mbà yìí 08060352729 máa bọ̀ ó Jésù bá ọ pàdé.
4: Gbangba làṣà ta torí ẹ̀ la ṣe dúró dédé. Glow 99.1 FM ìjà bọ̀ Glow FM 99.1 Àkúrẹ́. Ẹgbẹ́nu lẹ̀kẹ́ ẹgbẹ́nu ọ̀pẹ́
0: ẹgbẹ́ ìwòyí ẹ̀yìn olùgbọ́ wa. Ẹ káàbọ̀ sí eré ètò ẹgbẹ́ ìwòyí ní orílẹ̀-èdè Glow 99.1 FM. Ẹ káàbọ̀ ní òní a fẹ́ sọ̀rọ̀ nípa bí a ṣe lè máa gbin ọ̀jẹ̀lẹ̀ kòkó wa kòkó tí a ń gbìn inú oko wa. Gbogbo a mọ̀ wípé ní ayé àtijọ́ tí a bá fẹ́ gbin ọ̀jẹ̀lẹ̀ kòkó wa a máa lọ ń bà á sí ẹ̀gbẹ́ odò níbi tí ibòji wà ni. Ṣùgbọ́n àwọn àgbẹ̀ wa mo fẹ́ kó yé wa wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a bá lọ bà wọ́n síbi tí odò wà yìí ọ̀wọ́n ẹran yóò lọbẹ̀ yóò sì kó wọn jẹ. Ìgbà mìíràn a lè gba bíi ẹgbẹ̀rún nígbà tá a bá máa lọ ọbẹ̀ wọn ti fẹ́ yọ jẹ tán. Ṣùgbọ́n èyí ló wá bí a ṣe ń ṣe ọ̀jẹ̀lẹ̀ kòkó wa ní ọ̀jọ̀ sínú pólípọ̀tù àbí nínú ọ̀rá dúdú tí a kó iyẹ̀pẹ̀ sí. Báwo ni a ṣe ń ṣe eléyìí? Èyí ṣe ṣe nípa láti wá kòkó tí ó ti so tí ó sì gbó tí ó sì ti pọ́n. Tí a bá sì ti rí kòkó tí ó so tí ó gbó tí ó sì pọ́n yìí a ó wá kòkó tí ó wà nínú rẹ̀. Ní alákọ̀ọ́kọ́ tí a bá ti wá a ó fi ohun tí ó lè pa ẹranko àbí tí ó lè ṣe ẹranko léṣe tí kò ní sì ṣe kòkó léṣe a ó pò ó mọ láti lè fi lé ọ̀wọ́n ẹranko tí ó lè dà á ní àmú. Èyí tí ó dàbí rẹ̀ ni pé a ó wa ilẹ̀ tí ó tẹ́jú tí ó sì ní ààbò dáadáa a ó kọ́ a ó ṣe ohun tí olóyìnbó ń pè ní bẹ́ẹ̀dì a ó ṣe fẹ́rẹ́fẹ́ bí orí bẹ́ẹ̀dì a ṣe fẹ́rẹ́fẹ́ tí a bá ti ṣe a ó da owo koko ti a fi owo wa lati padi koko a o da si ori re ti a si mix pelu chemical a o si fi yepe ferefe a o fi bo ti a ba si fi bo tan e je ka fi sokan wi pe a ma ma wa sibe lore kore lati wa ma bu omi si laaro ati ni owo irole eyi se koko nitori pe ti a ba se ti a ko ba se o ti a ko ba fi omi si dede o sese ki opolopo laare ki won gbe mimi kon ma si wu jade ninu bi ti a fi won si ṣugbọn ti a ba n bu omi si lore kore ni bi ti a se lojo si laarin ojo kan si ojo meje si ojo mewa gbogbo koko ti a gbin yo si wu jade ṣugbọn mo fe ki ele ki o ye wa pe ti awa agbe ba mo wi pe iyepe ti a ma bu si ori re yo poju e je ka gbiyanju lati mama lati ma bu yepe si rara ti aba ti tesi ori ibi ti a se lojo ti ta npe ni bed yi ti ta ba ti fi si betan e je ka sa ma bomi si die die pelu bo se wa nta yin yo gbera soke nitori mo sakiyesi wi pe ni opolopo igba awon agbe ti won ba fe se ojele koko won a ti bu iyepe si ori re ti o po jojo eyi yo si di lowo nitori pe ti o ba fe gbera jade lati nule lati wa si oke a ni lara yo si kan ni orun yo si ku sibe nitori di eyi ti a ba mo pe a mo bi won se nfi iyepe si ni ori eje ka kuku fi ile ba se fi sori bed ti a ti se lojo si ki a ma bomi si lore kore ṣugbọn mo fe so bayi pe ti a ko ba fi iyepe bori re eje ka wa ohun ti a npe ni net ki a fi yi kaka fi bori re ki ohun ko ma ba lo se ate ikolu si ohun ti a gbin o tabi ki a fi imaruwo ewe ope ki a ko le ni ori eyi na yo si dabobo ko ni si je ki ohun ti o ma ta si ki o po jojo ti a ba si ti se eleyi tan a ma bomi si lore kore a wa ohun ti oloyibo n pelu polythene bag awon ora kelebe kelebe dudu ti a fi ma n gbin nkan ni ina siri wa a o bu yepe sinu re e je ka gbiyanju ki a wa yepe to ba je eledu daada ti o kan te ohun ti oloyibo n pe ni humus abi ti o dudu daada ti a ma ko sinu pot polypot ti a n so abi polybag yi ti a ba si se eleyi tan laarin kadijukala awon ere koko ti a gbin ti yoo si ma wu jade yoo si ma ni omo werewere lẹyin ti won ba ti dagba de iwon ibi kan ti a ri pe o ti da lati gbe lo sinu ibi ti pot wa wa e je ki a koko se ni ki a koko lo se ibi pot wa ki a di awin ki a fi we daada ti a ba domi si laaro ka domi si ni owo irole ti pot wa yi ti a fe gbin koko ojele keke ta fe wu yi sinu e si ti a ba ri ko ti re daada je ka bere si ni gbin si ṣugbọn mo fẹ ki eleyi ki o ye eyin agbe woyi pe e ma ye ka ma gbin ni ọwọ aarọ rara e je ka gbin si ni ọwọ irọlẹ ti a ba ti gbin si ni ọwọ irọlẹ e je ki n je ko fi kin fi eleyi eyin agbe wa wi pe ti a ba fẹ wuro ohun ti o wa ni ori bẹẹdi ti a ṣe lọjọ si ti a ba ti yọ ọjẹlẹ kekeke ijade jẹ ka gbiyanju ki gbogbo rẹ ki o ma baje nitori pe ti gbogbo rẹ ba ti jaju o seese ki ọjẹlẹ wẹwẹ ti a gbin ki o ku ni ibi ti a fẹ gbe lọ nitori eyi se pataki nitori pe ti a ko ba fi sọkan bi a se n yọ o seese ki a ma ja gbogbo idi ọjẹlẹ kekeke ti a fẹ gbin ti a ba yẹ ti gbin ọjẹlẹ tan a jẹ ka gbiyanju ki a bomi daadaa ki a fi wẹẹti rẹ ni ọwọ irọlẹ ti a ba gbin ṣugbọn ko n ṣe pe ki omi ki o pọju ṣugbọn ti a ba ti gbin laarin oṣu karun si oṣu kẹfa ti a ti gbin a ri wipe awọn koko wa wọn a ti dagba daadaa nibi ọjẹlẹ yi ti a ba si ti ri bẹẹ pe o ti dagba daadaa nibi ọjẹlẹ yi o ṣeeṣe àti pé ó rọrùn fún wa kí a gbéra láti gbé wọn lọ sí ibi tí a fẹ́ gbìn wọ́n sí tí a bá sì fẹ́ gbin ọ̀wọ́n ọ̀jẹ̀lẹ̀ kòkó yìí ẹ jẹ́ kí a gbìyànjú kí a ṣe ilẹ̀ ní ọ̀jọ̀ dara dara sibe ki a si gbiyanju pe ti a ba fe gbin ojele koko ko budo ju laarin 3 meter to 3 meter meter squared si bi a si ma gbin nitori pe ti o ba kere ju 3 meters lo o sese ki ojele koko ti a gbin ki o ma bara ko ma fara kira fun orun eyi yo si je ki won ma ga soro lo oke won ki yo se dada nitori pe ti won ba ga soro lo oke yi to ba to asiko ati so fun won won ki yo se dada e je ka gbianju ti a ba fe gbin koko wa ko budo yato si 3 by 3 meter square sugbon ni nurse wa won budo jina sira si 20 centimeter by 20 centimeter square ti a ba fe gbin koko ni ori oko wa je ki a gbianju ki a sa nbe ki o mo dada ki a si se ibe ki o mo ko si se dada ju bi a se bale nitori pe ti igbo ba wa nibi ti a gbin koko wa si ko da fun rara ko si ni je ki won se dada kini ohun ti a nilo ti ara fe gbin koko wa ko si ka nilo ju pe ka wa tape ti o ni se ti a ko mita sinu re ki a fi se ki a si wa ile to ni ora nkan ti o da nipa koko ni pe o da ni ile alamo dada o si da ni ile dudu sugbon ile yepe ni ku da nibe se ri ti a ba gbi koko wa si ibi ti o ni omi eyi da fun koko wa nitori pe gbogbo igba ti oda koko ba wa fun awon ti o gbi koko awa ki yo ni oda nitori pe omi yo ma wa lori kori fun koko wa lati ma se dada eyi si je ohun ti o ma bukun owo ti agbe ma ni igba ti koko ba ti dani oko mo fe ko ye eyin agbe wo yi pe eni gbogbo ko ti a ba nse je ka gbiyanju ka ma le bi a o se ma ri owo to gobo ni ibe ni oru koko melo ni ani koko bi meta alakoko ni a n pe ni amalenodo elekeji ni a n pe ni amazon eleketa ni a n pe ni koriolo se ri awon koko ti mo soro yi ti mo sese so fun yin o je koko ti o da ti o si da lati ma gbin ninu oko wa e se ti e teti si wa fun ti oni to ba di ose ti o nbo a o tun ma mu nkan miran so oruko mi ni dokita aruwa joye adewale ti e ba fe pe mi e le pe mi si 08062209100 e se te n gbo le se glow 99.1 fm
4: itoni glow fm akure orisirisi ninu eyo kan to tun tawon yo

Bojú ọdẹ náà sálé léyìí tó lálẹ́ wù ní Glo FM ń jà pọ̀. Onírúurú ọbẹ̀ là rí lọ́jọ́ ọkú erin ni. Iléeṣẹ́ rédíò ó pọ̀ lóòó tọ́ bàbì. Ṣùgbọ́n Glo FM òun sálàgbà tí ò gbójú ọdẹ sì jábúrò gbogbo wọn. Ọmọ méjì ẹ̀jẹ̀ rẹ̀ wọn àbálẹ́ rí pa. Ńgbà tí wọ́n bí Glo tán wọ́n kàn bí ògbójú ọdẹ lé ni. Àbẹ́ rí nǹkan bá wọn bọ̀. Lọ́jẹ́ kí n sọ pé ó bẹ́ńbẹ́ ò bẹ́ńbẹ́ àsásì tóbi jà tí òrò lọ nínú oko. Glo FM sálàgbà ògbójú ọdẹ làbúrò rẹ. Bó bá wù yín ẹ sá mọ́ fi wéra wọn. Ọmọ méjèèjì rẹ pẹ̀tẹ́sì ò ṣe é fi wélé lẹ̀ níbi kankan. Ọmọ méjèèjì rẹ ọmọ bàbá lálédè tí ń jẹ́lẹ́ rí pa. Mo tún ti dé sórí ètò yìí. Gbogbo ẹyin tasin drefa mo kẹyin púpọ púpọ ẹ mọ sọ pé ọkùnrin yìí tún ti dé lásàálẹ yìí ẹ wo ẹ ṣàfojú sọnà ẹ fẹlẹ mọ lọ díẹ díẹ díẹ ẹ dín eré yín kù kẹ lè gbádùn wa lásàálẹ yìí ẹ dín eré yín kù àwọn tẹ gbé tí wọn wà nínú tẹsín ẹyin rọra fẹlẹ mọ lọ ẹyin sókè kí gbogbo wọn mọ gbọ àtàwọn tí wọn jókòó sí síìtì ẹyin àtàwọn tí wọn wà níwájú ẹ jẹ kí wọn mọ gbọ ògbójú ọdẹ tó tún dé lálẹ̀ yìí tó jẹ́ pé ọ̀tún báyìí lọ́jọ́ wa máa ń yọ a ní jẹ́ kí ọ̀kan pa ọ̀kan lára ìtàn ẹranko ò ní tán lórí ètò yìí láéláé kò bá àsọgbọ̀n ọdún là bá ń ṣètò yìí lọ oríṣiríṣi ìtàn ẹranko làá mọ̀ mú wa àti ìwúlò wọn lẹ́yọ kọ̀ọ̀kan.

0: ṣe wá rí igá iná kí n tó máa bọ́ sórí àwọn nǹkan tó wà lára rẹ̀ yòókù igá iná tá a bá rí igá yìí tá a bá mú èkùrọ́ tó yà mọ́ igá yìí tá a bá pátá yọ àwọn èkùrọ́ inú ibẹ̀ kúrò a máa fi àwọn nǹkan kan kun wọ́n pe nǹkan kan ní ìbọn ẹ̀tà àwọn nǹkan pe ní ìṣẹ́ ẹ̀tà but ìbọn ẹ̀tà ni torí pé máa ń rùn bànàbànà ìbọn ẹ̀tà gangan ni yorùbá rẹ̀ gangan tó jẹ́ pé tẹ́ ẹ bá dénú ìwé yorùbá bẹ́ẹ̀ ṣe bánu ṣùgbọ́n ìṣẹ́ ẹ̀tà tí wọ́n ń pè èdè ìlú bòmíì ni ẹ mọ̀ pé irú ìpínlẹ̀ ondo báyìí tí wọ́n bá fẹ́ pè nígbà míì ó le lórúkọ tí wọ́n ń pè lọ́tọ̀ nípínlẹ̀ ọ̀yọ́ àti ìpínlẹ̀ ọ̀sun ó le lórúkọ tí wọ́n ń pè lọ́tọ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí yorùbá àpapọ̀ ìbọn ẹ̀tà ni wọ́n ń pè kìí ṣe ìṣẹ́ta o kìí ṣe ìṣẹ́ta.
1: ọlọ́run ṣe pàdé gbogbo ọ̀dà ọlọ́run má bá pàdé wa jẹ́ léèyàn bá fẹ́ bìnrin ìpàdé léèyàn kọ́kọ́ ṣe pẹ̀lú ìyàwó ẹ bá yàwó sọ̀rọ̀ ìyàwó àtọkọ wọn jọ ríra
0: wọn. bí mo ṣe bá yàwó mi sọ̀rọ̀ ńgbà mo fẹ́ kúrò nínú tí ìfàlànà náà mú ìyàwó tiẹ̀ náà tó fà ní tẹ̀tẹ̀ tó ní kó ká lọ sórí àtẹ̀gùn tó ọlọ́run ó ṣàánú wa mò ń bọ̀ o.